nǹkan wo ni gbogbo ayé ń dà gẹ̀rẹ́gẹ̀rẹ́ tí wọ́n ń pọn yìí. West Radio 89.3 FM, kàǹga agbẹ́mágbẹ́.

0: Every Sunday on this station, World's Radio at 9.3 FM, join Pastor Felix Bukumi Oladejo as he ministers directly, distinctly, and diligently to unfold the truth and unlock the world that will transform your life and bring you into the realization that Christ in you is the hope of glory. Tune in every Sunday at 6 p.m. to 6:30 p.m. for the program Hope of Glory with Pastor Felix Oladejo on this station. Listen attentively and believe that Christ in us
1: is our hope of glory.
2: Did you know millions of Nigerians don't attend church every Sunday, but many of them listen to church on radio, right from the comfort of their home? Wells Radio 89.3 FM is calling on pastors, big or small ministries, to share their messages on our church on radio platform every Sunday from 9 a.m. to 11 a.m. and reach the unreached. Every soul deserves to hear the word and be blessed. Is your message 30 minutes, an hour, or longer, live or recorded? Let us help you touch heart that may never work into a church. Call Ayo on 0706-840-7359 or Toby on 0803-509-3394 today and bring the gospel to every family.
3: Radio. West Radio. Come for your jingle and advertisement at West Radio 89.3 FM. Gbàgbọ́gà ni Mástà. Kí lẹ tún dúó ṣe náà? Ẹ má ṣe tàbí ṣùgbọ́n o. Ẹ má bọ̀ wá sílé iṣẹ́ wa. Gbangba la wà lẹ́gbẹ̀ẹ́ títì. Ilé funfun pẹ̀lú àwọ̀ búlù. West Broadcasting House ní Aláàfin Avenue, Olúyọ̀lé Estate, Ìbàdàn, Ọ̀yọ́ State, Nàìjíríà. Ẹ̀lú ẹ̀lú 0706-16-16-50-53 tàbí 0803509-3394. West Radio 89.3 FM. Ọlọ́run gbọ́, ògùn tẹ́ ẹ fẹ́, ojú kan ló wà.
4: Èmi lọ́lọ́pẹ́. Èmi lọ́lọ́pẹ́. Èmi lọ́lọ́pẹ́. Ní ètò tí ó máa wáyé ní ìkànnì yìí, World Radio 89.3 FM. Ní déédé agogo mẹ́rin sí agogo márùn-ún ìrọ̀lẹ́ gbogbo ọjọ́ ìsinmi. Abala méjì ni ó kalẹ̀ kà sórí ètò yìí. Abala àkọ́kọ́, ta ni ọlọ́pẹ́, níbi tá ti máa gba àlejò àwọn tó pín mọ́ra wọn gẹ́gẹ́ bí ọlọ́pẹ́. Abala kejì, òun náà ni abala ọ̀rọ̀ àṣẹ, níbi tá ti máa gba àlejò àwọn ikọ̀ àti ìránṣẹ́ Ọlọ́run tó yẹ pé Ọlọ́run fún ní àṣẹ ní déédé agogo mẹ́rin ìrọ̀lẹ́ pẹ̀lú ọmọ yín, ọ̀rẹ́ yín, Sunday ọmọ Afọlábí. Nínú ọdún yìí, èmi àti ìwọ a ó jọ gbégbá ọpẹ́. Ẹ já jọ gbọ́.
3: Jésù ló sọ pé ẹ jáde lọ sínú ayé, kẹ lọ wàásù fún gbogbo ẹ̀dá. Tó yálẹ̀ tiẹ̀ mọ̀ pé ogunlọ́gọ̀ àwọn èèyàn ló fẹ́ràn láti máa sin Ọlọ́run nínú kọ̀rọ̀ yàrá wọn ní àwọn ọjọ́ ìsinmi nípasẹ̀ dídarapọ̀ mọ́ ìjọsìn lórí rédíò. Èyí gan ló fà á tí iléeṣẹ́ wa West Radio 89.3 FM fi bí àǹfààní ńlá bàǹtàbàǹtà yìí kalẹ̀ fún gbogbo ilé ìjọsìn ńláńlá àti kékèké, gbogbo òjíṣẹ́ Ọlọ́run pátápátá tó nífẹ̀ẹ́ láti wàásù ẹ̀mí rere Jésù Kristẹ fún gbogbo ènìyàn. Kẹ́ ẹ mọ́ lẹ́ẹ̀gbọ́, ló jẹ́ ká máa ké tantan pé ayé ti ṣí sílẹ̀ o. Ní gbogbo ọjọ́ ìsinmi láti agogo mẹ́sàn-án òwúrọ̀ títí di agogo mọ́kànlá òwúrọ̀ 9 a.m. to 11 a.m. àkókò náà dé wàyí o. Ẹ̀yin náà wá jẹ àǹfààní orí ọ̀fẹ́ ńlá yìí láti kó àwọn àgùntàn wá ságbo ìgbàlà. Ẹ̀yin náà máa bọ̀, ẹ wá ṣe onígbọ̀wọ́ ìwàásù ọlọ́gbọ̀n ìṣẹ́jú wákàtí kan tàbí jù bẹ́ẹ̀ lọ lówó tí ò ga jara lọ. Ẹ má gbàgbé pé gbogbo tá a bá ṣe fọlọ́run ló lérè. Fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́, ẹ pé Ayọ̀ sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 0706840-7359 tàbí Tobi 0803509-3394. Wíwàásù ìyìn rere Jésù àìgbọdọ̀ má ṣe ni torí pé

0: ètò àánú lẹ́ẹ̀kan sí láti ilé iṣẹ́ ìránṣẹ́ God's Word Advent Tabernacle. Ẹ máa bá wa kà lọ.
1: Bàbá wa ṣe bẹ̀rẹ̀ wá tún dé láàárọ̀ yìí o. A ó tún tẹ̀síwájú nínú ọ̀rọ̀ tí Olúwa rán wa sí ayé pé bí ìpìlẹ̀ bá bàjẹ́ kí ni òdo yóò ṣe. Abadébì kan ní ọ̀sẹ̀ tó kọjá, lónìí a ó tún sọ lẹ́yìn ìkún omi Ọlọ́run bánú àdámájẹ̀mú bó ṣe bá Ádámù dámájẹ̀mú. Ó bá dámájẹ̀mú Núà wọn náà tẹ̀síwájú. Àwọn ọmọ Núà mẹ́ta ṣe Muhammad Jafeti wọ́n bí wọ́n rẹ̀ sí wọ́n pọ̀ sí gan, ṣùgbọ́n ó ṣe mí láàánú pé kò sí kan nínú wọn tó tẹ̀lé ìlànà Ọlọ́run. Ìpìlẹ̀ ti bàjẹ́, kò sí kan nínú wọn tó tẹ̀lé ìlànà Ọlọ́run. Wọ́n tún pẹ̀tẹ́ tó wù wọ́n, Ọlọ́run wá dèdè wọn pé kọ́ má gbẹ̀dẹ̀ àwọn mọ́, bóyá kò sí yí ọbẹ̀ tẹ́lẹ̀. Ibẹ̀ ni èdè ayé ti dàrú lẹ́yìn ìkún omi. Síbẹ̀síbẹ̀, Ọlọ́run tẹ̀síwájú láti fa àwọn èèyàn mọ́ra. Láti inú ìran Sẹ́mù ni a ti bí Ábráhámù. Ṣùgbọ́n bàbá ńlá Abòrìṣà ni bàbá ẹ̀. Ṣùgbọ́n Ọlọ́run pe Ábráhámù jáde. Jáde kó ní bàbá ẹ. Jáde kó láwọn ènìyàn yẹn. Sílẹ̀ tí èmi yóò fún ọ, n ó sì bá ọ dá májẹ̀mú ayérayé. Ẹ̀yin ọmọ Ọlọ́run, bọ́ọ̀ ló jẹ́ pé láàrin ayé ẹnìkan tó la máa ń rí tó máa jẹ́ olóòótọ́ sí Olódùmarè. Nàìjíríà gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run láàárọ̀ yìí. Àtọ́bá àti ìjòyè àrùn mi sí yín. Àtọ́lọ́wọ́ àti ọ̀jọ̀gbọ́n àrùn mi sí yín. Àtòṣèlú àti gbogbo èèyàn lábẹ́ ọ̀run. Ta ni a lè pè ní olóòótọ́ sí Ọlọ́run ọba tó ń pọ òfin àti àṣẹ Ọlọ́run mọ́? Dèní eléni onírú ẹ̀sìn ló sì kó orílẹ̀-èdè yìí. Onírú ẹ̀sìn sí ẹ̀sìn yẹn ti Ọlọ́run ni. Àbí Ọlọ́run fọwọ́ sí àbí ó pa láṣẹ pé òun ni ká máa ṣe. Sọlọ́run pé méjì, ṣùgbọ́n lónìí à ń ṣe tó wù wá. Kí la ṣe rán mi tó níṣẹ́ yìí? Ọlọ́run fẹ́ bínú sí ayé gẹ́gẹ́ bó ti wí. Gbogbo eléto látẹ̀yìn wá ó kéré. Ṣùgbọ́n ìbínú Ọlọ́run bọ̀ lórí ayé yìí. Tí ò ní ku ẹnìkan, gbogbo ibi tá a wà yìí, orí ilẹ̀ parun ni. Ká má bàa ṣègbé, ká má bàa parun. Ọlọ́run ṣe ètò tó dáa tó túka jù yẹn lọ. Síbẹ̀síbẹ̀, sáyé gbọ́ sọ ọgbà sọ ṣe bẹ́ẹ̀. Ábràhámù tẹ̀síwájú Ọlọ́run bá dáa má jẹ̀mú. Gbogbo àwọn ọmọ tí a ń pè ní ọmọ Ísíráélì bákan náà ni wọ́n ṣe gbàtà kúrò nílé àjèjì. Láàrin ogójì ọdún wọ́n ṣe rádaràda. Tọ́lọ́run lu ọ̀pọ̀lọpọ̀ dànù wọn. Ìbínú Ọlọ́run sì bọ̀ tó jù ẹ lọ lórí ayé. Tọ́ bá fẹ́ parun, ètò Ọlọ́run fún gbogbo ènìyàn, ìmọ̀tẹ́lẹ̀ Ọlọ́run gbogbo èèyàn, ó ní èmi mọ ìlú tí mo rò sí ni Olúwa wí. Gbìyànjú láti gbọ́ àgbọ́yé àti àgbọ́yè. Ó kọ́ ní ọ̀nà Jeremiah. Ó ní ẹdú ní ẹnu ọ̀nà, ẹ bèrè ọ̀nà ìgbàanì, èwo ló dá ń bẹ̀, ẹ rìn níbẹ̀. Kẹ́ ẹ bá lè ní ìsinmi ọkàn yín, àwọn èèyàn takú, ọ̀nà táwọn ènìyàn máa máa rìn. Sí ọ̀nà tí a ń rìn Nàìjíríà yìí, ṣó bá mu. Sí ọ̀nà tí a ń rìn ní àgbáyé lónìí, ṣó bá ìfẹ́ Ọlọ́run mu. Gbogbo adẹ́ wa jẹ́ ọlọ̀tẹ̀ sí Olódùmarè, ẹni tó dáa sí ayé fún ara rẹ̀. Kí ló fi ṣẹ̀ wá? Kí ló ṣe? Òun burúkú ló ṣe. Gbogbo ohun tí Ọlọ́run dá náà ni à ń jẹ lénìí tá a mu lénìí. Pátápátá síbẹ̀síbẹ̀ akọ̀yìn sí. Báwo ni ìbúlẹ̀ yóò ti burú tó? Ó ń bẹnu Bẹ́lí. Ṣùgbọ́n à ń pè mí à ń pè ọ́ pé ìbá dáa yára ẹ wò, yí ọ̀nà ẹ wò, ta ló ń bá rìn, ta ló ń bá lò, ta ló ń tẹríba fún, ta ló ń ṣèfẹ́ rẹ̀, ta ni kí n bèè lọ́wọ́ ẹni. Kò tí ì burú jù, kò tí ì parun tán yányán. Ọlọ́run ò tí ì kọ̀ halẹ̀ tán yányán. Ìfẹ́ ẹ sì ń bẹ, àánú ẹ sì ń bẹ, ṣùgbọ́n kílẹ̀kùn àánú kó tó tì, à ń pè ọ́. Lọ́ba lọ́ba níjò níjò yè, gbogbo ikùn tó wù tó wà lábẹ́ ọ̀run. Iwájú ta ló wà, ta ló ń sìn? Ké ó ń kí fún àwọn òkè ọ̀pẹ̀lẹ̀, ó ń kí ọbọ̀ tálá, ó ń kí sango. Ṣé ti Ọlọ́run nìyẹn? Ṣé yẹn ni Olódùmarè? Ké ṣé Ọlọ́run ọba tó dára ni ẹ̀sìngó tó ní ọya? Àbẹ́rẹ́ tó lọ gbé kalẹ̀ ìwọ kò gbọdọ̀ yẹ ìkéré fún ara rẹ. Gbogbo tó mọ̀ kó léde mọ̀ nìyẹn. Ó ti wá kájí gbá àbá ẹ. Gbogbo wa ń dàya ẹ ń sọdún. Ọdún ìbínú Ọlọ́run à ń ṣe lónìí. enu wa du ayo wa nku nigba ti bilu e ba ma so kale sori mi gba sori egba iyen la fi lo gbe kare wa si aye ti gbogbo aye ni gbogbo bi te ba ti gbo loni lo yare e wo nigba to kan won ara sodo ma di ko mora eh aba o so fun olorun pe ta ba ri alota eyan ogoyi eyan ogbe eyan o pe o bodo mi ta se ko nipa olorun nipa so ba ti gbagbo nigba to lo fe gbo pe ewo awon ti buru igba to ma de be won ri eyo eniko so afi en to lo se ati ko nbe won ni ko jade kia ko sasala fun emi e ko ma ba se gbe o sasala lo to omo meji lo te lo bi nbe o te leyin iyawo e gan mo be eyin omo olorin oyin olugbo mi loni to ba fe ri ibiro olorun to gbona girigiri o si to akoko ba e lati yi pada ero olugbo da ke si yi pada he ke ba le ri anugba anu olorun si wa sibe o ile ko anu olorun ti re anu le ki to fo o si wa leni olorun arin e lowo ba e ba ti wo olorun popo to ba yi pada loni a o gba o o se la o ni segbe ma gbagbe pe olorun ki se niyan o ni maje mu mi ni emi ki yo da oro to te mi jade won o ni se lai muse o ni aye ato yo ko ja lo kiki na oro mi ko ni se lai se iyen la fi ran wa jade ko ma ba ko boya o mo ni ko yi o ni ibinu olorun bo lori awa lai gba olorun bo lori awa lai tele eto olorun ba nu aye ke yan ba se gbe sugbon a lo gbe igbe kale ti ara wa o la fori bale fun tori di eyi gbagbo loni a o se gba ola ewo atale pelu anu olorun ko ma se fesele jesu oluwa wa amen
0: iwasu ti e gbo ton yi o wa lati enu baba wa iranse olorun alaye reverend Gio Ogundare JP ti ile ise iranse God's Word Harvest Tabernacle plot 10 block 5 olorun shogo quarters Alexander area Akwata Ibadan. Aro yin ki e pade wa ni akoko kan na ni ojo mejo. E le kan si baba wa lori awon number wonyi 08038549251 tabi 08060914503 tabi 08079961008. Jesu Loluwa.

Èmi ó kó kìkì rẹ, Olúwa. Nítorí ìwọ ni ó gbé mi lékè. Tí ìwọ kò sì jẹ́ kí àwọn ọ̀tá mi kí ó yọ̀ mí. Olúwa Ọlọ́run mi. Èmi kígbe pè ọ́, ìwọ sì tù mí lára. Ìwọ sì ti mú mi lára dá. Olúwa, ìwọ ti yọ ọkàn mi jáde kúrò nínú isà òkú. Ìwọ sì pa mí mọ́ láàyè. Kí èmi kí ó má bàa lọ sínú ihò. Kọrin sí Olúwa, ẹ̀yin ènìyàn rẹ̀ mímọ́. Kí ẹ sì máa dúpẹ́ ní ìrántí ìwà mímọ́ rẹ̀. Nítorí pé ní ìṣẹ́jú kan ni ìbínú rẹ̀ pẹ́. Ní ojú rere rẹ̀. Ní ojú rere rẹ̀ ni ìyè gbé wà. Bí ẹkún pẹ́ di alẹ́ kan ṣùgbọ́n ayọ̀ ń bọ̀ ní òwúrọ̀. Àti nínú àlàáfíà mi. Èmi ní ipò mi kì yóò padà láíláí. Olúwa, nípa ojú rere rẹ, ìwọ ti mú òkè mi dúró ṣinṣin. Nígbà tí ìwọ pa ojú rẹ mọ́, ẹnu yọ̀ mí. Èmi kígbe pè ọ́, Olúwa. Àti sí Olúwa ni èmi ń bẹ̀bẹ̀ gidigidi. Ère kí ni ó wà ní ẹ̀jẹ̀ mi nígbà tí mo bá lọ sínú ihò. Erùpẹ̀ ni yóò máa yìn ọ́ bí. Òní yóò máa sọ̀rọ̀ títọ̀ rẹ bí. Gbọ́, Olúwa, kí o sì ṣàánú fún mi. Olúwa, ìwọ máa ṣe olùrànlọ́wọ́ mi. Ìwọ ti sọ ìkáàánú mi di ijó fún mi. Ìwọ ti bó aṣọ ọ̀fọ̀ mi kúrò. Ìwọ sì fi ayọ̀ dè mí ní àmùrè. Nítorí ìdí èyí ni kí ògo mi kí ó lè máa kọrin sí ọ. Kí ó má sì ṣe dákẹ́, Olúwa Ọlọ́run mi, èmi ó máa fi èyìn fún ọ láíláí.

ọ̀rẹ́ mi, alábàárẹ̀ mi, alátìlẹyìn mi, olùgbé orí mi sókè. Ògo àti ògo àti ògo ni forúkọ rẹ, Ọlọ́run àwọn Ọlọ́run. Alágbára láyé àti lọ́run, ẹni tí gbogbo agbára láyé àti lọ́run jẹ tirẹ̀, tí ń bẹ ní ìkáwọ́ rẹ̀, ẹni tí gbogbo ipá àti agbára tó wà lọ́dọ̀ rẹ̀, ọba tí ò ṣe yẹ̀ lọ́wọ́ ẹ̀ wò, pé kí ló dé tó o ṣe yìí? N tó bá ti ṣe náà ló ṣe, Ọlọ́run tí ò fi wá dára ìbànújẹ́. Ó dá gbogbo ohun gbogbo, ó ṣe é bó ti fẹ́, ó ṣe é bó ti wù ú.

ọba tó mú ẹ̀rín jáde látinú ẹkún. Ọba títún fàyè gba kí èèyàn ó sunkún gbà míì kẹ́rin ó tó jẹ jáde. A fi ẹ̀rín pamọ́ sínú ẹkún. A fayọ̀ sínú ìpòrúru ọkàn nígbà míì. Kábíyèsí rẹ ọlọ́run mi. Ọba tó ń fẹ̀rín pamọ́ sínú ẹkún. Ìyẹn ló ṣe jẹ́ wípé ẹsẹ̀ bíbélì yẹn tọ́ wípé bí ẹkún bá pẹ́ di alẹ́ kan ayọ̀ ń bọ̀ lówùúrọ̀. Ìyẹn ni pé ó ń fi ẹ̀rín àkànrá apálá fi síbì kan. Níbi téèyàn ti ń pòrúru ọkàn. Níbi téèyàn ti ń ní dàrúdàpọ̀ ọkàn. Níbi téèyàn ti ń ronú sọ̀tún ronú sósì. Akàdẹ̀ mẹ́rin jáde wẹ́rẹ́. Èèyàn á dẹ̀ tún wá wò báyìí á wá sẹkún dayọ. Nígbà tẹ́rí yẹn bá fẹ́ bọ́ta omi ò kọ́kọ́ jáde lójú ẹni náà. Pé àṣémi náà. Pé èmi náà. Ọlọ́run àrà. Gbígbéga ni ọ́ Ọlọ́run mi. Ọlọ́run ti yan ni. Ọlọ́run ti mú ni. Ogo ni forúkọ rẹ Ọlọ́run mi. Gbígbéga ni ọ́. Ọba tó ń mú wa rìnrìn àjò oṣù kẹwàá oṣù karùn-ún jàre ọjọ́ kẹwàá la wà yìí nínú oṣù karùn-ún ọdún 2026. Adẹ̀ ń kà lọ wẹ́rẹ́ dè wẹ́rẹ́. Ọjọ́ wo la mú May 1? A tún ti wọ 10 báyìí. Nínú oṣù karùn-ún. Mímọ̀ ṣe wa kọ́ agbára wa kọ́ ọgbọ́n orí wa ò gbé. Òye wa kọ́. Mímọ̀ ṣe wa kọ́. Àdúrà gbígbà wa kọ́. Oore ṣíṣe wa kọ́. Àwẹ̀ gbígbà wa kọ́. Orí òkè lílọ wa kọ́. Lílọ kú sí ṣọ́ọ̀ṣì kọ́. Kàn ń ṣàánú fẹ́ni tó wù náà. Ó kàn ń mọ̀ọ́mọ̀ ṣàánú wa náà ni. Bí òkú ṣàánú wa tó bá fàyè gba ìṣẹ̀lẹ̀ àwọn ọ̀tá ta ló fẹ́ mu sí. Tó bá jẹ́ kí èrò ọ̀tá ó wá sí múṣẹ ta ló fẹ́ béèrè lọ́wọ́ rẹ̀. Ta ni yóò sọ pé eégún rè ò pọn mọ́ rè. Ta ni ó gòkè lọ rè fìka lọ ní mú wò pé o ṣe ṣe yìí fún mi. Àwọn tó tún ṣe fún náà àwọn kan ó tún gbà wípé ẹni tó ṣe yìí náà ògo ni forúkọ rẹ̀. Àwọn kan tún wòye wọn tún ròyìn wọn tún ronú kọjá àyè wọn ronú jáskèlè wípé ṣémi náà lọ́lọ́run wá ṣe léyìí fún ọlọ́run tí ò lẹ́ni tó kọjá àdánwò lọ́dọ̀ rẹ̀. Ògo ni forúkọ rẹ̀ Ọlọ́run mẹ́. A sùn lánàá a jí sí ìmọ́lẹ̀ alàyè láàárọ̀ yìí. Àwa kan sì ń lọ́ra lórí bẹ́ẹ̀dì. Àwa kan sì ń nà lórí bẹ́ẹ̀dì. Àwọn kan ti wà lọ́nà ilé ìjọsìn. Àwọn kan tiẹ̀ ti délé ìjọsìn. Àwọn kan tún sì ń sáré pé kí là á jẹ ká tó lọ ṣọ́ọ̀ṣì. Kò ṣẹ̀ṣẹ̀ nu pé kéèyàn jẹun kó tó lọ ṣọ́ọ̀ṣì. Kò sì sí tó burú kéèyàn má jẹun lọ ṣọ́ọ̀ṣì. Tó bá ṣe rọ̀ Ọlọ́run sí. Ṣùgbọ́n kó má bàa pẹ́ nígbà míì náà ṣe máa ń pé kéèyàn ó gbéyàn bá dé láti ṣọ́ọ̀ṣì kó wá jẹun. Bó bá ṣe rọ̀ Ọlọ́run ni o. Ó kí yín pé ẹ kú ojúmọ́ láàárọ̀ tòní. Ní gbogbo ibi tí afẹ́fẹ́ ìkànnì yìí ń fẹ́ dé ìkànnì kànga gbọ́mọgbẹ́ Wells Radio 89.3 FM. Ilé tí a kalẹ̀ sí òpópónà Láàfin Avenue Olúyọ̀lé Estate ńlẹ̀ Ìbàdàn. Ìkànnì kànga gbọ́mọgbẹ́ èyí tó kún fún omi ọgbọ́n ìmọ̀ àti òye. Ọlọ́run ọba mi ló fìdí wa kalẹ̀ ka sí agbègbè yìí sí ìlú Ìbàdàn sí orílẹ̀-èdè Nàìjíríà. Láti máa fi àwọn ètò lọ́lọ́kọ̀ ọ̀jọ̀kan tó ń jáde níkan yìí fi ṣe ọmọ aráyé lóore. Nítorí wípé ohun tó wù wá tó fẹ́ wa púpọ̀ jù òun ni wípé kí á dìjọ mọ́ wà ní àlàáfíà. Ká dìjọ mọ́ gbé papọ̀ ní àlàáfíà.
ka gbe ni ifokan bale ka gbe ninu ajo ka gbe ninu idunno lara to se le fa na ni wi pe awon nkan ta ba ri pe o ku die ka to ajo menu ba ka si jawo ku nbe lagbegbe ati laye ka ka ma si se ipolongo awon nkan ti o ye ko mo jade sita se ti agba tomode se ti okunrin atobirin nigba ta ba gbianju awon nkan won yi oni agbegbe ati ayika wa oni o wa lalaafia ni gbogbo igba ati lore kore se ba wan fe ikoni te o ti mo gbo awon to to to ye loju ojumo nigba gbogbo looro losan ati lale e o sile ya ikoni konga gbomogbe Wells Radio 89.3 FM number 1 family radio station ni ipinle Oyo ti ani ayin eyi ti omo ebi ara o baba mama le gbo ti baba ati ya gan le fokan bale nigba ti omo ba wa nbe wo pe ko si gba ku gba ti omo won ba gbo ikanni yi ti yo gbo igbokugbo yala ni pa orin abi oro koro ikanni ona le wa ye Wells Radio 89.3 FM Oluyale Estate nle Ibadan wa ka ti yin rere lo si nba fefe sore fun ti aro otuni gbogbo ojo Sunday lati ago meje si mejo lajo mo lanfani ati pade lori eto ye pelu emi omo yin ore yin Ade Damola Oloye de omo baba Olomiye emi ni omo baba Olomiye mo ki yin pe eku ojumo e ka ro ode odun bi ara o le bi sala fi alewa bi awa na ti se wa looro otuni eja lo sinu orin lati ni iwe orin rere gege bi ise wa orin meji lati ni iwe orin rere oni mo mu wa laaro otuni eja lo pa papa turi asiko

ẹ̀ka bọ̀ padà láti abalẹ̀ orin láti ní ìwé orin rere. Orin àkọ́kọ́ nìyẹn nínú orin rere. Gbogbo ayé gbé Jésù ga Áńgẹ̀l ẹwọ́lẹ̀ fún ẹ mú àdé ọba rẹ̀ wá ṣe lọ́ba àwọn ọba. Òun náà ni ọba tó ju gbogbo ọba ayé yìí lọ. Ọba máa kú pàápẹ́ ọba wàjà nílẹ̀ káàárọ̀ òjíire. Ọlọ́run yìí ni ò tíì kú, òun náà ni ò sì lè kú.

gbogbo ènìyàn kí la fẹ́ fi wé náà bí òṣọba ọba ayé mélòó ló lè dúró láti bá ni yanjú ìṣòro bó tilẹ̀ wò kéré tàbí pọ̀ mọ́ mélòó láti ẹ̀fẹ́ sọ mélòó la fẹ́ kà. Ọba gan sá àsálà fún ẹ̀mí ara rẹ̀, ọba gan gba security, ọba gan wá wọ̀rọ̀kọ̀ fi ṣàdá. Ṣùgbọ́n ọba kan wà eléyìí tó dúró, ó wá nítorí tèmi, ó wá nítorí tẹ̀yìn. Ó yọ̀ǹda ara rẹ̀ fún èmi, ó yọ̀ǹda ara rẹ̀ fún ẹ̀yìn. Ó fi ẹ̀mí rẹ̀ lélẹ̀ fún èmi, ó fi ẹ̀mí rẹ̀ lélẹ̀ fún ẹ̀yìn. Ọba mélòó, gómìnà mélòó, ààrẹ mélòó ni yóò ṣerú èyí tó sì lè ṣe. Ọ̀nà mi pọ̀ láàárọ̀ yìí, orin láti inú ìwé orin ìkejì.

mo mọ pe ajọma akọrin yẹ ba ṣe n gbọ lọ. Ìtàn ọba Saul. Kí Ọlọ́run kó túbọ̀ máa rú àwọn bàbá ẹ̀ ní agbára.

èmi ti gbé Olúwa ka iwájú mi ní ìgbà gbogbo torí ó wà lọ́wọ́ ọ̀tún mi a kì yóò ṣí mi ní ipò. Ẹ fi ọpẹ́ fún Olúwa nítorí tí ó ṣe nítorí tí àánú rẹ̀ dúró láéláé. Gbogbo ẹni tó gbẹ́kẹ̀lé Olúwa yóò dàbí òkè sí òní tí a kò lè ṣí nídìí bí kò ṣe pé dúró láéláé. Olúwa àwọn ọmọogun wà pẹ̀lú wa, Ọlọ́run Jákọ́bù ni àbò wa. Ẹ wá wo iṣẹ́ Olúwa, ìwà oro tí ó ṣe ní ayé, ó mú ọ̀tẹ̀ tàn dé òpin ayé. Ó ṣe ọ̀run, ó kí ọkọ̀ méjì, ó sì fi kẹ̀kẹ́ ogun jóná. Ẹ dúró jẹ́ kí ẹ sì mọ̀ pé èmi ni Ọlọ́run, a ó gbẹmiga láàrin àwọn kèfèrí, a ó gbẹmiga ní ayé. Olúwa àwọn ọmọogun wà pẹ̀lú wa, Ọlọ́run Jákọ́bù ni àbò wa. Torí náà gbé orí yín sókè ẹ̀yìn ẹnu ọ̀nà kí á gbé yín sókè ẹ̀yìn ilẹ̀kùn ayérayé kí ọba ògo kí ó wọnú ilé wa tá ní ọba ògo yìí Olúwa tó le tó lágbára Olúwa tó lágbára ní ogun ẹ gbé orí yín sókè ẹ̀yìn ẹnu ọ̀nà kí á gbé yín sókè ẹ̀yìn ilẹ̀kùn ayérayé kí ọba ògo kí ó wọnú ilé wa tá ní ọba ògo yìí Olúwa Ọlọ́run àwọn ọmọ ogun òun náà ní ọba ògo. Ogo ni fún Ọlọ́run Bàbá, ogo ni fún Ọlọ́run ọmọ, ogo ni fún Ọlọ́run ẹ̀mọ́. Bí ó ti wà látètè kọ́ ṣe, ó ń bẹ nísìnyí, bẹ́ẹ̀ ni ó sì máa rí ní ìgbà gbogbo, ayé àìnípẹ̀kun.

0: kọrù.
1: Inú mi dùn púpọ̀ láti rí ìránṣẹ́ Ọlọ́run gbé wá sórí ètò láàárọ̀ yìí. Ẹ jẹ́ kí n ṣe báyìí bàbá. Ẹ bá mi kí gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà àti tó ń gbọ́ káàkiri mẹ́rin àgbẹ̀ kí wọ́n bá mi dárúkọ yín.
2: Mo kí gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà àti gbogbo àwọn ọmọlẹ́yìn Jésù Kristì káàkiri àgbáńlá ayé. Ẹ káàárọ̀, a kú ìsinmi tòní. Mo sì kí àwa ìránṣẹ́ Ọlọ́run alààyè pátápátá. Ìsinmi ló jẹ́ fún gbogbo ọmọ ìjọ pátápátá, ṣùgbọ́n iṣẹ́ ló jẹ́ fún wa. A kú iṣẹ́ tòní. Lórúkọ bàbá màṣẹ mọ́, a ṣe gba èrè, a sì ṣe gba ìbùkún olódùmarè lórúkọ Jésù. Orúkọ mi ni Peter Kẹ́hìndé Rotolúwa.

0: ẹjẹ́ pin recharge card tààrọ̀ yìí. Ẹ gbọ́ ẹ ti mọ̀ pé gbogbo Sunday kejì gbogbo second Sunday pátápátá ni Mr. Stephen Ìdòwú ló máa ń fún wa ní recharge card láti pin fún gbogbo àwọn tó lẹ́rìí pátápátá lórí ètò yìí. Mr. Stephen wọ́n tún ti ṣe bí ìṣe wọn láàárọ̀ yìí. Mo gbàdúrà fún Mr. Stephen pé Ọlọ́run á máa mú yín tẹ̀síwájú. Níbi iṣẹ́ yín yẹn Ọlọ́run yóò sọ yín di ńlá. Gbogbo ìrìn àjò yín nínú ayé lórúkọ Jésù ìbànújẹ́ kan àbí ibi kan kò ní wọnú ilé yín. Agbára wà láyé Ọlọ́run máa dì yín mú. Gbogbo ẹni tó ní ẹ̀rí láàárọ̀ yìí nọ́mbà tẹ máa pè sí náà 0916893 1000 0916893 1000 0915333-4893 ẹ tún lè pè 0911-333-893. Hello. Hello, ẹ káàárọ̀.
1: Hello, ẹ káàárọ̀.
0: Yes, sir. Kí lorúkọ yín o àti bóyá tí ń pè?
1: Olú ló ń sọ̀rọ̀ láti Pàṣọ.
0: Ẹ káàárọ̀, sà.
1: Yes, sir. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ìṣọ́ rẹ̀ àti ààbò rẹ̀ lórí èmi àti ìdílé èmi tó ń palọ àti àbọ̀ wa mọ́. Èmi àjò wa tí Ọlọ́run pamọ́ tí Ọlọ́run dàbò rẹ̀ bọ̀ wá tí ó pè mí.
0: Olúwa ṣeun, abayín dúpẹ́ láàárọ̀ yìí.

0: Hello.
1: Ẹ káàárọ̀, orúkọ mi ni Kọ́lá Okunọlá láti Bàbú, Ọmí Àṣó.
0: Ẹ káàárọ̀ ma.
1: Yes, sir. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ààbò Ọlọ́run lórí mi láti mi àtọmọ àtijọ́ Ọlọ́run lápapọ̀. Mo yin Ọlọ́run lógo.
0: Olúwa ṣeun, abáyín dúpẹ́ láàárọ̀ yìí. Hello. Hello.
2: Ẹ káàárọ̀ sà.
0: Ẹ̀lú ẹ káàárọ̀, kí lorúkọ yín àti mo rẹ̀ ti ń pè?
2: Ayọ̀mídé láti Ẹlẹ́bú.
0: Àǹtí Ayọ̀mídé láti Ẹlẹ́bú, ẹ káàárọ̀.
2: Yes, sir.
0: Kí ni ẹ̀rí yín láàárọ̀ yìí?
2: Ẹ̀rí mi ni pé mo dúpẹ́ pé Ọlọ́run dá èmi àti ẹbí mi sí tilétilé ẹbí tara torí nǹkan kan ṣẹlẹ̀ tipẹ́tipẹ́, ṣùgbọ́n mo dúpẹ́ pé a wà láyé yìí fún mi.
0: Olúwa ṣeun, Olúwa ṣeun. Àbọ̀ Ọlọ́run ni ká kò lórí yín. Àbọ̀ yín dúpẹ́. Hello.
3: Ẹ káàárọ̀.
0: Hello, ẹ káàárọ̀. Ìsinmi aláyọ̀ ni kí ló kọ yín?
3: Orúkọ mi ni Mr. Adédàpọ̀ láti Àpàtà.
0: Mr. Adédàpọ̀, ẹ káàárọ̀ sà.
3: Àpò Sunday.
0: Sunday aláyọ̀.
3: Ní ẹ̀sìn lọ́jọ́, mo jẹ́rìí wípé bí Ọlọ́run bá bí gbogbo nǹkan bá bó ṣe le tó bó ṣe ṣe tó ìṣẹ́jú kan báyìí, Ọlọ́run á kàn ṣe ìyanu. Ìgbà tí Ọlọ́run tó tún rí ọkàn mi, ọkàn ọ̀pẹ mi, bẹ́ẹ̀ gẹ́gẹ́ ó tún ṣe títí di àárọ̀ yìí. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run àti mo kò jẹ́ kó nira rárá.
0: Mo
3: dúpẹ́ o.
0: Àbáyín dúpẹ́ bàbá, àbáyín dúpẹ́.
4: Hello. Hello, sir.
0: Hello, ẹ káàárọ̀.
4: Ẹ káàárọ̀, àkójúmọ́ sá.
0: Àkójúmọ́ aláyọ̀ ni bàbá.
4: Mr. Michael láti Sókà ni.
0: Bàbá ẹ káàárọ̀ sá.
4: Ẹ káàárọ̀ sá, Ọlọ́run àbá wọn àbẹ̀rẹ̀ lórúkọ Jésù ẹni
0: sùgbọ́. Àmì Jésù.
4: Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba tó ń jẹ́ kí Sunday kejì inú oṣù kẹ́karùn-ún yìí kó tún sojú ẹ̀mí mi. Mo fọpẹ́ fún torí pé kìí ṣe nípa ẹ̀kọ́ àbí agbára mi. Àná Ọlọ́run náà ni mo gbà tó dá ìdílé mi sí.
0: Àbáyín dúpẹ́ bàbá. Gbogbo ọjọ́ ayé ńlẹ̀ ti máa rí ire Ọlọ́run.
4: Àmì Jésù.
0: Àbọ̀ Ọlọ́run máa dájú lórí ẹbí yín. God bless you, sir. Hello. Hello, ẹ káàárọ̀.
5: Ẹ káàárọ̀ sà.
0: Ẹ káàárọ̀ sà, kí lorúkọ yín?
5: John ń sọ̀rọ̀ láti Nílé.
0: Bàbá ẹ káàárọ̀.
5: Ẹ káàárọ̀ sà, mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run bàbá, Ọlọ́run ọmọ, Ọlọ́run ẹ̀mí mọ́, tó tún jẹ́ kí n rí Sunday kejì nínú oṣù karùn-ún àti èmi àtẹ́bí mi àti gbogbo wa, agbára Ọlọ́run gbogbo wa náà láti máa ṣọ.
0: Àmì àmì, àbáyín dúpẹ́ láàárọ̀ yìí.

0: nítorí àkókò wa láàárọ̀ yìí. Ìránṣẹ́ Ọlọ́run tí mo gbé wá láàárọ̀ yìí. Wọ́n ní àwọn nǹkan kan tí gbogbo ènìyàn ó gbọ́ láàárọ̀ yìí. Tájọ fi kẹ́kọ̀ọ́, tájọ fi ṣe òdiwọ̀n ayé wa. Ẹ jẹ́ ń padà sọ́dọ̀ ìránṣẹ́ Ọlọ́run. Bàbá, ẹ káàárọ̀ sà.
1: Ẹ káàárọ̀ sà.
0: Ẹ jẹ́ kí n kọ́kọ́ ṣe é báyìí ká tó lọ bọ́ sínú ẹ̀rí yín gangan tí àwọn èèyàn ó kẹ́kọ̀ọ́ mbẹ̀. Ẹ jẹ́ ká kọ́ lọ gbogbo ohun tí Olúwa ní fún wa láàárọ̀ yìí fún gbogbo etí tó ń gbà káàkiri mẹ́rin àgbáyé.
1: Ẹ ṣe ohun tí Ọlọ́run ní fún wa ní àárọ̀ yìí láti kí a jọ kẹ́kọ̀ọ́ nínú rẹ̀ àti pé láti ká jọ gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run dáadáa nípa rẹ̀ òun náà ni àṣeyọrí. Àṣeyọrí. Bàbá mi Ojú Adé ó máa ń kọrin kan, mo máa ń láìkí orí wọn dáadáa tó jẹ́ pé ó jẹ́ ẹ̀kan lára tí orí yẹn pé ó padà pè mí wá sílé at last. Kí ló rí yẹn ni pé ó ní kí wùrà tó dán, ó ti lana kọjá, ẹni bá máa jẹ́ níyàn, ojú rẹ̀ ariyeye, ìwọ tí ó ní ṣòro rọ́jú o, ò ń bọ̀ wá dayọ. Ta bá sọ nípa ti àṣeyọrí tí àwọn olóyìnbó pè ní breakthrough, ó jẹ́ pé àṣeyọrí jẹ́ ohun tí èèyàn bá ti jìyà fún. Ohun tí ènìyàn bá ti jìyà fún tó ní ìrírí. Àwọn Yorùbá máa ń pòwe kan pé o jìyà olóògbọ́n, o ní ìrírí olóògbọ́n. Ẹ̀sà ìrírí òun ni àgbà. Àṣeyọrí là ń pè é. Kí ni àṣeyọrí? Ogun àti àṣeyọrí máa jọ rìn ni. Mo kà á nínú ìwé Àìsáyà yẹn. Tẹ́ bá rí ìwé Àìsáyà yẹn, Àìsáyà chapter 60 yẹn, ẹ rí pé ó sọ nípa rẹ̀, ó sọ nípa ti àṣeyọrí yẹn, ó sọ nípa rẹ̀, ó ní dìde tan ìmọ́lẹ̀ nítorí tí ìmọ́lẹ̀ rẹ̀ dé ẹ̀rí báyìí. So ó lágbára, ọ̀rọ̀ yìí jẹ́ ẹ̀kan tí ó máa ń múni lọ́kàn le, kò sí bó ti wù kó rí. Ẹ jẹ́ wá sọ fún yín gbogbo ènìyàn pátápátá, gbogbo ẹni tí Ọlọ́run bá dá sáyé yìí ó dá ògo mọ́, kò sí bó ti wù kó rí. Ògo wà lára rẹ, màmá, bọ̀dá, àǹtí, mọ́mì, ògo wà lára rẹ. Èmi tí ẹ rí yìí, ògo wà lára mi, ṣùgbọ́n mi ò mọ̀ pé màá padà bá àwọn ọmọ ológo sọ̀rọ̀, ṣùgbọ́n àwọn ọmọ ọ̀run àpáàdì bíi tèmi nígbà kan rí ni a jọ ń sọ̀rọ̀ tí mo ti rò pé mo ti bọ́ sí ayé tuntun. Àṣẹ ìyá ni sátani fi ń jẹ mí. Mọ́mì, tẹ bá rí ẹsẹ̀ bíbélì yìí, ibikíbi tẹ bá wà, tó bá mọ̀ sórí ni àbí ó wà ní inú ilé ni, ó ń gbé bíbélì ni, sí kò wò ó. Àìsáyà chapter 60 yẹn verse 22 ó sọ nípa rẹ̀. Èkejì ni wípé àkọ́kọ́, ẹni tí ó bá fẹ́ ní àṣeyọrí, kí ló gbọ́dọ̀ ṣe gan-an? Ó gbọ́dọ̀ jẹ́ olótìtọ́. Ó gbọ́dọ̀ jẹ́ olótìtọ́ dandan ni. Ó gbọ́dọ̀ jẹ́ olótìtọ́, because olótìtọ́ ni. Kí ni Àìsáyà 60 yẹn sọ? Àìsáyà chapter 60 yẹn from verse 1. Yes, ẹ jẹ́ ká láti verse 1 yẹn. Yes, kí ló sọ?
0: Dìde tan ìmọ́lẹ̀.
1: Dìde tan ìmọ́lẹ̀.
0: Nítorí ìmọ́lẹ̀ rẹ dé.
1: Nítorí tí ìmọ́lẹ̀ rẹ dé.
0: Ògoluwa
1: sì yọ lára rẹ.
0: Nítorí
1: kíyèsí.
0: Òkun bo ayé mọ́lẹ̀.
1: Gbọ́ òkùnkùn bo ayé mọ́lẹ̀.
0: Àti
1: òkùnkùn biribiri ó bo àwọn ènìyàn.
0: Ṣùgbọ́n Olúwa yóò yọ ara rẹ.
1: Gbọ́ o, mọ́mì dádì, gbogbo ìránṣẹ́ Ọlọ́run pátápátá, gbọ́ òkùnkùn, òkùnkùn la sọ nípa rẹ̀. Ẹ̀sà, àwọn mọ̀mọ́ wọn, kì í ṣe mọ̀mọ́ wa mọ́, àwọn mọ̀mọ́ wọn máa ń sọ wípé àwọn ni Ọlọ́run gbé ayé lọ́wọ́, wọn ò parọ́ o. Wọn ò parọ́ mọ́mì dádì, wọn ò parọ́ sà. Ìrírí mi làkọjá ló jẹ́ kí ó yé mi bẹ́ẹ̀. Tó máa sọ pé àwọn ni Ọlọ́run gbé ayé lọ́wọ́, wọ́n dìídì sọ. Ìwé Génesis fìdí ẹ̀ múlẹ̀ pé ní àtètè kan ṣe ni Ọlọ́run dá ọ̀run ayé. Ayé sì wà ní jújú, ó sì ṣófo. Bẹ́ẹ̀ ni, kí ló kí ni jújú? Ó ní òkùnkùn sì wà lójú ibú. Ẹ̀sà, òkùnkùn wà lóòótọ́. Mọ́mì, òkùnkùn wà. Dádì, òkùnkùn jọba. Ṣùgbọ́n a dúpẹ́ lọ́wọ́ Jésù tó rán ìmọ́lẹ̀ kan ṣoṣo fún ayé láti gbà wá lọ́wọ́ òkùnkùn. Ẹ rí ìmọ́lẹ̀, àsìkò ìmọ́lẹ̀ la wà yìí.
2: ti le ba ti su eya ko okukun gba ijoba niye ko si bo ti wo ko ri ti le ba si su bayi lo to gba gbe na lowo a ni da wa mo a ni meni to nbo o to pe ni okukun ju be lo sa o to pe ni okukun ju be lo ma yes ki lo so sa
3: a o si ri ogo olorun lara
2: a o si ri ogo olorun e verse 22 yen yes
3: Any kekere kan
2: eni kekere kan
3: yo di egberun orile
2: yo di egberun orile de
3: ati kekere kan yo di alagba orile de
2: to ra koko wa baba mama igbo to ti gbo mi oni ogo lara sugbo ma farada iponju yen ma dogbon si to ba dogbon si ya nbe fun o iya nbe fun o mo je okukun nigba kan ri mo je omo baba lawo to gbona yara yara baba wa oruko mi gangan my real surname is rotifa rotifa rotifa ni anje ni oruko wa gangan rotifa esa o tumo si wi pe okunkun ni mi nigba kan ri sugbon mo dupa lo jesu pe o pe mi pada wa si agboko sibotu ko ri asiyori kan o le wa lai se pe to ba ni jesu jesu nikan ni ona asiyori kan soso to daju mommy pada wa si odo jesu yo da fun oruko jesu

0: ọjọ́gọ́ kan pè ọ pé kó wá. Ọjọ́gbọ́n kan tó ní agbára láyé àti lọ́run. Ẹni tí gbogbo ipá àti agbára ń bẹ lọ́wọ́ rẹ̀ ń pè ọ láàárọ̀ pé kó wá. Kí ni ìṣòro rẹ, kí ni ìlàkọjá rẹ? Ọjọ́gbọ́n yìí ń pè ọ láàárọ̀ pé kó wá. Ẹni tó lè fi ẹ̀rí pa ọ́ lẹ́ẹ̀rín ń pè ọ láàárọ̀ yìí. Ẹni tó lágbára láti sọ ìbànújẹ́ rẹ dayọ̀ ń pè ọ. Ẹni tí ó ní àṣẹ láti sọ ẹ̀kún rẹ yẹn di ẹ̀rí ó ń pè ọ láàárọ̀ yìí. Ẹni tó lè nomijé rẹ nù torí akọ́ nínú rẹ pé yóò sì nomijé gbogbo nù. Ẹ jẹ́ ń padà sọ́dọ̀ ìránṣẹ́ Ọlọ́run àlàyé. Bàbá a fẹ́ mọ̀ nípa yín gangan. Ẹ bá mi dárúkọ yín lẹ́ẹ̀kan sí ọmọ àti ọmọ bíbí ìlú wo ni Pastor Peter.
1: Orúkọ mi ni gẹ́gẹ́ mo ṣe sọ lẹ́kọ̀ọ́ pé orúkọ mi gangan ro ti fa Kẹ́hìndé Peter. Mo jẹ́ ọmọ bíbí Ondo State ní Àkókó.
0: Ìlú Àkókó.
1: Ìlú Àkókó mo ti wá.
0: Ìgbà tèmi àti yín sọ̀rọ̀ asọ́dé gbé ẹ ní ẹ̀bùn ẹ jẹ́ ọ̀gá akọrin.
1: Gbogbo ìránṣẹ́ Ọlọ́run àlàyé pátápátá, gbogbo adarí ìjọ pátápátá, ẹ kẹ́kọ̀ọ́ o, ẹ má torí lágbájá ní ẹ̀bùn ẹ tètè yàn sípò kó má bàa lọ. Tàmẹ̀dún ní ẹ̀bùn orin, ó ní ẹ̀bùn gbá ẹ tètè yàn sípò fún àbà lọ. Ẹ sà ẹ̀bùn atán. Ẹ̀bùn atán. Mo jẹ́ ní ohun tó gbé wa lọ ṣọ́ọ̀ṣì. Tá a bá fẹ́ lọ ṣọ́ọ̀ṣì, a fẹ́ lọ ṣèjàmbá fún pásítọ̀ ni àbí fún wọn lọ́run.
0: Mo ń bọ̀ sáré dúró mẹ́ ẹ̀ tó gbé yín lọ ṣọ́ọ̀ṣì gangan kì í ṣe pé ẹ lọ ṣọ́ọ̀ṣì pé ẹ wá
1: lọ ṣọ́ọ̀ṣì torí pé ọlọ́run ṣe pé irọ́ ìjàmbá la fẹ́ lọ ṣe.
0: Ṣùgbọ́n ẹ̀bùn ti wà lára yín
1: náà. Ó wà lára wa, òṣàlà wa ń lò fún. So ní gbogbo Yorùbá papọ̀ pátápátá ẹ̀sà ní òṣàlà nídìílé wa a fẹ́ níbi 42.
0: Tẹ́ ń bọ.
1: Tá a ń bọ̀ ó pọ̀ gan. Ṣùgbọ́n tá a bá fẹ́ lọ ṣọ́ọ̀ṣì nílé wa nígbà yẹn sà ẹ wo ó lágbára díẹ̀. So kò sí bó tu kì ó rí ṣọ́ọ̀ṣì yẹn a gbé gẹ́gẹ́ bí figure head ni. Gbogbo ọmọ náà tó ń gbọ́ mi láàárọ̀ yìí ẹyin ikọ̀ ìríjọ ọlọ́run tó ń gbọ́ mi láàárọ̀ yìí gbogbo èèyàn tó wá sí programu yín ọ̀pọ̀lọpọ̀ wọn ẹ̀ tí ì dẹni ìgbàlà. Kò tí ì dẹni ìgbàlà tí bá lọ sí ṣọ́ọ̀ṣì gbà yẹn bẹ́ni pé wọ́n rán mi lọ kí lọ sí yànjà bá ni tí má sì lọ sí yànjà bá máa jáde kúrò mẹ́ẹ̀ tí má sì jáde kúrò mẹ́ẹ̀ torí tí ẹ má ṣe wọ ṣọ́ọ̀ṣì yẹn tí pásítọ̀ kan tó bá ní ká kálẹ́lúyà òkà kan kúkú wà tí a máa lò ńgbà yẹn tí má kálẹ́lúyà tí pásítọ̀ yẹn bá níná nínú òkú àyẹn máa gbóná mọ́ wa lọ́wọ́ a máa gbóná ṣùgbọ́n tí wọ́n yẹ pé pásítọ̀ tí a ní pẹ́ kúrò mẹ́
0: torí pé àṣírí máa tú pé pásítọ̀ iná wà nù ilé
1: ọlọ́run pé. So tá bá kúrò mẹ́ tí wọ́n yẹ pé pásítọ̀ tí tó pera ẹ̀ rin tó nínà nú ẹ̀sà á wà dídì jókòó títí dìgbà tó máa ṣe rọ̀fẹ́ ní ṣọ́ọ̀ṣì yẹn tó bá ti ṣe rọ̀fẹ́ á wà lọ síwájú pásítọ̀ yẹn dádì ẹ̀dákọ̀ gbàdúrà fún mi èmi náà fẹ́ ní jésù akamoye ìgbà tí mò ń ní jésù.
0: lórí irọ́
1: ẹ̀sẹ̀ tí wọ́n ti kúnlẹ̀ orúkọ ajé orúkọ ajé láti gbàdúrà fún mi dádì ẹ̀dákọ̀ mo fẹ́ máa forúkọ yín gbàdúrà kò sí ìránṣẹ́ ọlọ́run tó lè gbọ́ tí ò ní dárúkọ ẹ̀ fún mi tó bá ti dárúkọ ẹ̀ ó tán ó parí nìyẹn. So dáàtọ̀ ṣùgbọ́n ẹ̀sà ìránṣẹ́ ikọ̀ olódùmarè tó bá fẹ́ dúró tòótọ́ kúkú ní iná ra iná fúnra rẹ tí òkùnkùn bá pa ó wà ní Jeremiah o tí òkùnkùn bá pa gbé ó gbé nìyẹn torí pé wọ́n fọwọ́ wọn wọ́n ní àjẹ̀bí rẹ̀ ó wà ní Jeremiah wọ́n ní àjẹ̀bí rẹ̀ o. So gbogbo ìrìn àjò mi yìí ó kọ́ mi lẹ́kọ̀ọ́ gan mo

0: ọgá kọrin gẹ́gẹ́ bí ẹ̀tẹ̀ bẹ̀rẹ̀ sá mo ṣe ọgá kọrin ní agrikashọs káàkiri mo ṣe ọgá kọrin ní agrikashọs káàkiri tó yẹ pé kọkọdà dẹwọs orin kan tá a fẹ́ kọ ní ṣọ́ọ̀ṣì kan agrika ni so mo ti wà bẹ́ẹ̀ mo ti di akọrin torí mo wúlò fún ọlọ́run ní ojú tara wọn lẹ́mọ̀ pé orin kankan mo ń ṣọ́ ẹ̀pẹ́ tí ọdẹ bá ti lọ sínú igbó a máa ṣọ́ ẹran nǹkan kan mò ń sọ kì í ṣe pé bóyá mo kò lọ ṣọ́ọ̀ṣì pé bóyá
1: ọ̀rọ̀
0: ẹbùn yẹn
1: èèyàn
0: kó tó kọ́kọ́ tó fi yàn jẹ́ àgá akọrin ní agrika ọmọ apẹ́ díẹ̀
1: torí ìjọ elétò
0: ni ẹṣẹ́ ìjọ elétò ni ẹbùn yẹn ló gbé mi lọ ẹbùn yẹn ló gbé mi lọ so nígbà tí wọ́n sì rí pé ọmọ yẹn ó tọ́ fún wọn kìíní branch ni kò àwọn agrika tó tí ìkíní so nigbati won si debe ta fe si ajodun ajodun ikore awon ta ba wa lati ekiti akoko ndo se pe ikore yen o ma se bi odun ni
1: ma
0: se so awon akorin ni gege bi ore ti ako won ni salomori wa kini ko mo ni ape mo mori wa o e ja ko ini kan ba se korin ni bi won se compose orin ra wa pe mo fo orin se kile wa fun won
1: che le ko se ranti orin yen
0: amoranti
1: ẹ̀kọ́ díẹ̀ fún aláàrọ̀ mi.
0: Nígbà tí mo kọ́ni fún wọn yẹra ọ̀rẹ́ yẹra yẹra o yẹra kúrò láàrin wọn.

0: láàrin wọn. So èmi gangan mo bá rà mí wí mo fọ́ra orin ṣèkìlọ̀ ìwà fún wọn pé ẹni tó dọ́wájú yín ẹ má ti
1: gbára lé
0: òṣèré yẹn sá. But nígbà tó ń gbórí yẹn ẹ mọ̀ pé àwọn orin kan wà nígbà jẹ́ pé tí àwọn akọrin bá kọ́ nínú ìjọ kò nídìí ìwàásù mọ́ kò nídìí pé kọ́ yẹ pé ẹ̀sà ó pọ̀ dákun màbámọ̀ mọ́ ikọ̀ ìrújú olódùmarè tó o bá pọ̀ ní ṣọ́ọ̀ṣì jẹ́ ẹ̀yin tí ẹjọ́ jọ́sìn yẹn ẹ rí pé ẹni àyànfẹ́ ni yín ẹ má fi tèrò ṣe ṣùgbọ́n ẹ fi àyànfẹ́ ṣe ẹ má lè kówó ohun tó ń là kọjá nínú iṣẹ́ ìrànṣẹ́ ó ń bọ̀ wá dayọ̀ má jẹ́ kí òkùnkùn kó dàpọ̀ mọ́ ẹ̀sà ibi tí òkùnkùn bá gbé ọ dé ọjọ́ kan ni a gbé ọ sẹ́lẹ̀ kò sí bó tu kò rí ìdí nìyẹn tẹ́ pé kí tó gba Jésù pẹ́ ibi tí ohun tẹ́ ẹ bèrè ó lágbá kí tó gba Jésù pẹ́ because àwọn ìránṣẹ́ Ọlọ́run ló fà á ló kó bá mi tó yẹ kí n gba Jésù ẹ méjì ọ̀tọ̀ọ̀tọ̀ mo fáyé mu fún Jésù àkọ́kọ́ mo fáyé mu fún Jésù torí ọ̀dọ̀ bàbá ìránṣẹ́ Ọlọ́run tí mo bọ́ sí mi mọ̀ pé ara wa ni bẹ́ẹ̀ ni mo bọ́ sí lọ́wọ́ ó kọ́ àwọn tí mo ti tá a ti ní tá a ti là kọjá wọ́n rí ṣe pé kí nínú ọba ìgbàgbọ́ jẹ́
1: làwọn àwọn bàbá yẹn náà tún jẹ́ kẹ́rin pé kò bá ìgbàgbọ́ jẹ́ ńgbà
0: ok kò sí wàhálà so mo ní ojú tèmi nígbà yẹn mo ti ń rìn mo ti gba Jésù kí ó dípò pé kí n bọ́ sí ọwọ́ right ìránṣẹ́ Ọlọ́run tọ́lọ́run pé mi ń bọ́ sí torí pé mo ń wò pé ikọ̀ olódùmarè rèé so ó sì ń kọ́ mi mo tún mọ̀ ju ìgbà tí mo wà lọ ok kò sí wàhálà a máa ṣiṣẹ́ a máa ṣe gbogbo ẹ̀ káàkiri ṣùgbọ́n adúpẹ́ ọmọ Jésù pé ó tún orí ọ̀fẹ́ yàn fún mi ó tún orí ọ̀fẹ́ ni ó ṣọ̀wọ́n sà tó pé nígbà mo ti wò pé ojú ọ̀nà mo wà pẹ̀lú àkàmúyẹ iṣẹ́ ìka ká doyin mọ́yàn nínú ká ṣe gbogbo ẹ̀ kí n tó gba Jésù yẹn ní àkọ́kọ́ ṣùgbọ́n nígbà tí mo rí pé ní àkọ́kọ́ yẹn mo gba Jésù mo mú gbó
1: Jésù yẹn ò gbagbó lọ́wọ́ yín
0: gbà ní ẹ̀kọ́ torí pé ọdẹ tí wọ́n bá sí gan ṣe fàájì lálẹ́
1: pásítọ̀ tẹ ìwà ìránṣẹ́ Ọlọ́run
0: ọdọ pásítọ̀ ó ṣe fàájì lálẹ́ kó gbà wàgbọ́ jẹ́ sọ Sátidé ṣọ́ọ̀ṣì lọ́jọ́ Sunday iṣẹ́ ó ṣe Ọlọ́run gbẹ ìbùnáwó ènìyàn ìrọ̀ láti sọ pé kò sí ẹgbà ìránṣẹ́ Ọlọ́run kankan lọ́wọ́ ọmọjọ́ so ìrọ̀ kò gbẹnu wa bàbá ṣe ṣetán ní ọ́fíìsì a ṣe ṣetán pẹ̀lú obìnrin a bọ́ sórí pẹpẹ iṣẹ́ a máa ṣe so but ta ni ẹni èèyàn fẹ́ gangan ẹni tó ń la ìkọjú òdodo kọjá tí ò yẹsẹ̀ àwọn tí ń la a rí àwọn ìránṣẹ́ Ọlọ́run ikọ̀ Ọlọ́run tí a gborúkọ wọn tó wà nínú yàrá tó pé ó ń gbà ìlejò Ọlọ́run lójoojúmọ́ tó ń pàṣẹ tí àṣẹ wọn múlẹ̀ gírígírí ṣùgbọ́n wọn ò yẹsẹ̀ tó pé àtijọ́ jẹ́ alẹ́ yìí ó nira fún wọn àti jẹ́ pé wọ́n rí ọwọ́ tìbẹ́nu ó nira fún wọn kì í ṣe pé Ọlọ́run kọ̀ wọlé ìrírí ni sà so ó dájú wípé dandan ni wọn ò délé torí pé wọ́n la ìkọjú kọjá.
1: Ẹ já bọ́ sí báwo lẹ ṣe gba Jésù gangan.
0: Ọ̀rọ̀ ńlá ẹ mọ sọ ní ẹ̀kan pé tí n bá tẹnu bọ bí mo ṣe gba Jésù bí wọ́n máa lọ wákàtí ẹ̀jẹ̀ kí n gé ẹ pé mo ní ọ̀gá akọrin ni mí a jẹ́ olóró nílé wa a máa ń sọdún nílé wa a ní arúgbó gbogbo ẹ̀ ṣùgbọ́n ẹni tó wàá sùn fúkan lára wa tó gba Jésù gbọ́ ló ṣe wá àwọn ará ọmọlẹ̀ pé kí ló yanjú ẹ̀ ohun èlò ni evangelism ló jẹ́ nínú ìjọ yẹn nígbà tí mo lọ bẹ̀ mo lọ wò ó wọn náà pé ẹ̀mí mọ́ ṣiṣẹ́ nínú ìjọ ẹ̀sà ẹ̀mí mọ́ ṣiṣẹ́ nínú ìjọ lóòótọ́ ṣùgbọ́n mi ì tí ì rí ẹ̀mí mọ́ yẹn ṣùgbọ́n a mọ̀ pé bàbá ẹ̀mí wa ó ń ṣiṣẹ́ dandan ó ń ṣiṣẹ́ nínú ìjọ yẹn ṣùgbọ́n bí mo ṣe gba Jésù gbọ́ lọ́dún máa ń fẹ́ gé torí àkókò wa ẹni yẹn gẹ́gẹ́ la fẹ́ pa
1: eni to wa su Jesu fun kan lara yin ti kan lara yin lo gba Jesu
0: yen
1: ipe iru iwo lo danru eleyi wo
0: afegbe be inu gbo ta wa ta ti fe se dajo re won se won fe se ajodun ninu jo yen gbogbo omo lorun papata gbogbo iya ajo egbo mi o eyen ninu jo egbo mi o gbogbo kan ta fe se ninu ijo fi taratara se makun nitori bibeli wi pe o ti eniyan ba ni so to gbo ko mo wi pe nkan kan fe se ohun so ati da isosi ati ilara o ti wa na hospital ati da isosi so photo e ti wa ta fe photo la fe se lo le gba ti a fe sise lori e gba a inu gbo la wa ta fe sise lori e obe kan si wa ni le wa e kan lodun obe yen jade akan eje ni ti obe yen ma se jade agbodo pe diye si ko to ka to ti bo inu apo awon agbagba to gbo mi o ma ti won bi ti mo lo be ni sa ka to ti bo do apo inu apo ta ba ti bo we ba se fa we jade ni ka gon ni ara san o gba obe yen lowo mi mi gbo ohun oluwa ri mi ri eni airi ta ni eni airi ohun ni jesu mi riri ojo yen mo ri nu gbo o ni le o eni te fe pa iya re re o ti ra malu fun jo o ti ra malu fun ajodun ton fe se so ko si wala e le ri pamo e lo pa malu
1: jesu
0: so o kuro be de po pe ki yen ko mi lo gbo ko gbo mi lo gbo eh mo se mu wa ori oke anu mo ge gbe pe pe o ri je na ori oke anu jo pe ki gba jesu gbo gba na mi gba jesu gbo ori oke anu ni mo wa ti mo fa gbo mi jeje owo mo fe mo la ti so fun gbo yen pe owo iran si olorun mo ti gba wo igbo ti mo mu keyin be re to je aba alai to ali gine ga o se fun mi 500 yen pe ah sa gba then inu gbo ini ngba yo ti pe gan inu gbo isale ori oke yen gege lati fa gbo awon yen ma gbadu awon to go aye won le awon fun fa gbo ti wa ni kokan wa transit ti awon evangelism ma ha yen mo la ma ha ben o la ma ka kiri so nigba ti a se gba ba yen bo se fun mi ni owo mo yo transit yen jade ki fa fi mo gbo ni emi kan pe te wo
1: ohun to wa nu
0: ko si mi gbo te si bayi ibi akoko ti o du kokoko lo pe omo fokan re fun mi e ma gbagbe o mo ti so he baba wa pelu bo se je ogbo ntagiri onisegun sa o ba Jesu pade ni ojo ale
1: ojo ale
0: ni the diamond to ma ku o ba Jesu pade baba yen to a o ni kan wa o wa de bala lejo bo se de bala lejo o da omi mo nge tori akoko wa o da omi ro mi wore ni baba ya wole ko nle o de ba ola lejo to ba ni ki lo sele o ni iwo gegege mo de ba da lejo ah ki lo sele tani o ni emi ni baba lo wa pe to fun wa baba wa pe wa wole o wa pe gbogbo wa wole nle o se e pade
1: enikan
0: bye o ga o ni pade ase ojo yen lojo ti baba fe dagbere faye o ni wa o ni gbogbo agbara to wa nibi tori si baba baba wa so le gba mi to ba wonu yara a lo o le lojo meta to ba ti pada de o ni se binu baba ma so fun wa pe awon plane awon ti igun sugbon ko sori le de tawon ti de to ba ti lo be o ni ah wa gbogbo agbara to wa bi o ni kan ti baje o o ni to mo ni ohun ti lo o ni ki wa ba won ni ta e ri ni ta o ni ki wa ba won ti fe lo ba won o ni wa o wa so fun mi pe ki so fun gbogbo eyan mo pe church to wa lo kan yin CAC to wa lo kan yin mo yan da yin e ma lo so o mi mo bi baba ame to joli segun baba wa to joli segun mi mo bo se wo mo iwe orin o be ni bi tori ani bi la ni Quran ani gbogbo e bi baba se pe e ba gbe bibeli o ti di maya baba la o ni segun o ti di maya o ti di maya o ti so pe mo faye a ti fe mi fun odo aguntan bo ti wi tan baba si dare
1: baba dake
0: iyo ko wa lo gbo leyin e ni mo wa rin awon iru rajo yen because awon ti mo bo si lowo mo dupe pupo pe mo pada wa bo si iranse olorun to to to mu mi mona idi niyan te firi mi laaro yo pe mo mona otito
1: oluwa seun.

0: tẹ́ tó bá mi gbàdúrà fún gbogbo etí tó ń gbọ́ wa láàárọ̀ yìí bàbá bẹ́ẹ̀ ni àwọn kan náà jọ pé gbogbo tẹ́yìn náà ti là kọjá ẹ̀ wọ́n sì wà nú ẹ̀ lọ́wọ́lọ́ ẹ bá mi fún wọn ní ìmọ̀ràn láàrin ìṣẹ́jú méjì.
1: Gbogbo àwa tí ẹyin tí ẹ sì wà ní oríta tí mo ti kúrò mo láì láti sọ fún yẹn pé kò sí kankan bẹ́ẹ̀ kò sí kankan bẹ́ẹ̀ o agbára ọlọ́run ni ọ̀nà bíbélì pé èmi ni ọ̀nà òtítọ́ àti iyì kò sí ẹ tó lè wá sọ́dọ̀ bàbá bí kò ṣe nípasẹ̀ mi gbogbo ìlàkọjá tó kò máa làkọjá ẹ gbọ́ gbogbo ìránṣẹ́ ọlọ́run ẹ kẹ́kọ̀ọ́ ẹjá máa ṣùgbọ́n ara wa ẹ má ṣe jẹ́ ká nìkan wà ẹ má fi paṣọ lágbájá lè kó máa dá ṣe iṣẹ́ ìránṣẹ́ ti ṣe dá ṣe o tó bá jẹ́ pé mo bọ́ sí tó bá jẹ́ pé nígbà yẹn nígbà tí mo ṣe gba jésù yẹn ẹ̀sà mi ò tí ẹni tó ṣe gba jésù tí ò tí mọ̀nà ẹ̀sà ṣèbó yẹ kí a rí àwọn ìránṣẹ́ ọlọ́run mo gbìyànjú láti súnmọ́ àwọn ikọ̀ ìrújú olódùmarè rẹ̀ ṣùgbọ́n wọ́n ń wo ẹ̀gàn àná mi wọn ò fi súnmọ́ mi torí ẹ̀ ló yẹ kí n padà bọ́ bọ́há ṣùgbọ́n a dúpọ̀ ọlọ́run pé ìránṣẹ́ ọlọ́run kan mo yin bàbá yẹn dáadáa baptist church ni bàbá yẹn wà òun ló gbà mí ti ẹ̀gàn ti ẹ̀gbin ló wẹ̀ mí mọ́ so torí náà gbogbo ikọ̀ ìrújú olódùmarè gbogbo ìlàkọjá tá a bá làkọjá tó bá mú ẹkún wá lónìí kíyèsí ayò ń bọ̀ ní òru ọ̀lọ́luwa wí yóò sì dára fún wa jésù olúwa wa.

0: ẹ bá mi gbàdúrà fún gbogbo etí tó ń gbọ́ akáàkiri mẹ́rin àgbáyé láàárọ̀ yìí.
1: Ẹ gbọ́ gbogbo etí tó ń gbọ́ wa káàkiri àgbáláyé lórúkọ bábọ́mọ àti ẹ̀mí mímọ́ ọjọ́ tí òkùnkùn dá láti fi ẹ̀jẹ̀ rẹ wẹ̀ lórúkọ Jésù ọ̀gá ògòkò kú ọyọ. Mo pàṣẹ láti òní lọ ìrànlọ́wọ́ tí ò sì dá dúró mọ́ lórúkọ Jésù ó yá wàá rí gbà. Ogun àdájà ìránṣẹ́ kan gbọ́ mi òun nìkan ni kò sí ara kò sí ẹbí ẹ gbọ́ ogun àìlénìyàn tó ń jà ọ́ lónìí lórúkọ Jésù ọlọ́run kò kú ọyọ. Bolúwa ti ń bẹ láàyè àwọn apanijayé àwọn apaniṣètùtù ọlá lórúkọ Jésù ò ní kó sọwọ́ wọn. Nàìjíríà di ọwọ́ rẹ̀ ó yá bá wa dì mú o. Gbogbo rògbòdìyàn tó ṣe ní Nàìjíríà bàbá bá wa parí rẹ o. Ẹ̀mí mímọ́ ṣe àṣeyọrí iṣẹ́ rẹ o. Ṣe àṣepé iṣẹ́ rẹ o. Ilé iṣẹ́ ìjọwọ́ rẹ lórúkọ Jésù ọlọ́run dì mú o. Kò ní jóná o. Àwọn ènìyàn ọmọ ọlọ́run tó wà nílé iṣẹ́ lórúkọ Jésù ẹni ṣe mú o. Ẹ máa rí ṣe o. Ẹ máa rí sọ o. Ó ti rí bẹ́ẹ̀. Jésù olúwa wa.

0: ìránṣẹ́ ọlọ́run tí tó kọ̀ wọ́nrin pẹ̀lú bàbá wá sórí ètò láàárọ̀ yìí. Dádì, ẹ bá mi sọgbó, ẹ bá mi gbàdúrà ìṣẹ́jú kan fún gbogbo etí tó ń gbọ̀ wá láàárọ̀ yìí. Lẹ́yìn ẹ wà bá mi dárúkọ yín.
1: Orúkọ Jésù.
2: Àmì.
1: Lórúkọ Jésù.
2: Àmì.
1: Gbogbo ayé ẹ̀wà lálàáfíà láàárọ̀ yìí.
2: Àmì.
1: Mo kí gbogbo ẹ̀yin àyànfẹ́ Ọlọ́run lórúkọ Jésù, ẹ ò ní dààmú.
2: Àmì.
1: Iléeṣẹ́ rédíò lórúkọ Jésù kò ní bàjẹ́.
2: Àmì.
1: Ẹ máa dàgbà sí.
2: Àmì.
1: Agbẹ́ Ọlọ́run Olódùmarè kó máa jọba lọ.
2: Àmì.
1: Àlàáfíà Ọlọ́run alẹ́ kó jọba lólédi.
2: Àmì.
1: Ẹ̀yin àṣẹ Ọlọ́run ẹ ò ní ṣubú.
2: Àmì.
1: Ẹ ní kọsẹ̀ ṣubú.
2: Àmì.
1: Àbọ̀lọ́run yóò dájú.
2: Àmì.
1: Gbogbo àwọn ọmọ Ọlọ́run lólédi lórúkọ Jésù àní jẹ̀bi Ọlọ́run.
2: Àmì.
1: Ìwàláyé Ọlọ́run kò ní fi jọ rẹ̀ sílẹ̀.
2: Àmì.
1: Jésù Olúwa wa.
2: Àmì.
1: Orúkọ tèmi ni Adégòkè Emmanuel Olúwọlé.
0: Ẹ ṣe.

0: kí n tó dágbére pátápátá. Ìbéèrè kan wà nbí bàbá ẹni ó ti ṣọwọ́ sí mi láti ọ̀sẹ̀ tó kọjá. Ṣùgbọ́n inú mi dùn láti inú ìránṣẹ́ Ọlọ́run wọ́n lè bá mi dáhùn ìbéèrè. Bàbá ẹni yẹn wọ́n ní ọmọ Ọlọ́run làwọn. Ẹni yẹn sọ pé ọmọ Ọlọ́run ni. Kì í ọ́nà òun mu tí òun ẹ̀ mu gbó òun ẹ̀ mu nkankan ó lọ́mọ Ọlọ́run lòun. Gbọ́n òun láwọn ọ̀rẹ́ tó jẹ́ gbogbogbà náà máa ń sọ fún un pé kí ló máa ń ṣe wá ni kó tẹ kó já lọ ṣe fàájì já lọ ṣe fàájì já lọ ṣe fàájì. Ó lóun ò kì í dá wọn lóhùn. Ó ní ó wá di ọjọ́ kan wọ́n náà ṣàfagídí mohun ẹni ẹ wá ní àwọn ṣàjọ àwọn jọ lọ tí ẹ ká lọ wá wo ibi tá ó ní àwọn ṣà lọ ó lóun ṣà mu níbi ẹ òun mu ọtí ọmọ Ọlọ́run ni wá ní òun mu ọtí yẹn ọ̀nà ọtí yẹn ó ló dàbí ẹ mú ó lóun ṣà mú mú mú òun ṣà mú bí ìgò mẹ́rin àbí márùn-ún. Ó nígbà tóun mú tán yóò níbi tóun ti wá ń ṣiṣẹ́ póun ò lè lọ síbi iṣẹ́ níbẹ̀ yẹn fún odidi ọjọ́ méjì ló nígbà tóun mú ọtí yẹn tán ohun tí ò mọ lára ó lórí orí bẹ́ẹ̀ sì ni fọ́ òun ó ní tí ò mú un lára tẹ́lẹ̀ ó ní ẹ máa gbọ́ bí tó ń lé arákùnrin lọ ó wá ní ibi iṣẹ́ tóun lọ yẹn ìgbà tóun ò fi padà síbi iṣẹ́ ó ní láàrin ọjọ́ méjì tóun ò lọ bí iṣẹ́ yẹn ipe níbi iṣẹ́ pé wọ́n ti àwọn kan àwọn táwọn jọ ń ṣiṣẹ́ wọ́n ti jalè níbi iṣẹ́ tọwọ́ fipọ́n ìjalè yẹn tán ọwọ́ ṣáà tẹ̀ wọ́n gbogbo wọn náà lọ kó wọn náà lọ tì wọ́n mọ́lé ó ní tóun wá ń wò ni pé ṣé ọlọ́run ló wá lo ọtí tóun mú yẹn ipe ṣé ọlọ́run ló lò láti fi gba òun láti fi gba òun là ní.
1: rárá o kò sí bó ti wù kí ó rí ti ẹni tí ọlọ́run bá fẹ́ gbogbo ìrìn àjò mẹ́ pátápátá àkàìmọye àwọn èèyàn tájọ rìn tó ti kú o. So kò sí bó ti wù kí ó rí ọlọ́run ní ètò fún ayé ènìyàn ó ní ètò ètò tọ́lọ́run ní fún ayé rẹ̀ ìfi ọlọ́run ló kó yọ tó gbọ́dà tó bá mú nkankan tó bá wà ní ibi iṣẹ́ yẹn nkan kan ó gbé kúrò lọ́jọ́ yẹn pé ok lọ kò sí bó ti wù kí ó rí náà àkàmọye àwọn tó wọ ọkọ sẹpẹ gbogbo àwọn tó wà lọ ọkọ ní àṣẹ ẹnìkan ọlọ́run kọ́ nìkan yọ ṣe bọ́jọ́ wa bẹ́ẹ̀ ni so kó dúpẹ́ pé kò ní ìfarapa látorí máa advice rẹ níbẹ̀ kó padà sọ́dọ̀ ọlọ́run
0: kó bẹ́ẹ̀
1: olúwa mo ti kọjá àyè mi dáríjì mi
0: kó
1: lọ́wọ́ ojú olúwa ọlọ́run fún láǹfààní pé wá ìkìlọ̀ ọlọ́run fún yẹn so kọ́dà ókè tó máa parọ́ mọ́kọ́ pé lágbájá ó sá lọ ẹ̀kọ́ gẹ́gẹ́ so ẹ̀kọ́ kò sí ọ̀gbà bó ṣe rí nìyẹn so kó padà sọ́dọ̀ ọlọ́run.
0: Ẹ ṣe sá.
2: Ẹ̀mí ọ̀sọ́ ẹ̀sọ́ rabata.
0: Ẹ jẹ́ máa dágbére wẹ́rẹ́wẹ́rẹ́ láàárọ̀ yín. Ẹ má gbàgbé pé a ó pàdé láàárọ̀ láti aago márùn-ún àárọ̀ títí di aago mẹ́fà lórí ètò àṣẹ ìbẹ̀rẹ̀ ọjọ́. Bẹ́ẹ̀ ṣe ń jáde lọ lọ́sẹ̀ lórúkọ ẹ lọ rí ìrànlọ́wọ́ gbà. Àní nínú ọ̀sẹ̀ tuntun lórúkọ Jésù ẹ ò ní farapa. Ìrìn àjò ọ̀sẹ̀ lórúkọ Jésù ó máa pín Ọlọ́run nínú ayé yín. Lọ́sẹ̀ tuntun lórúkọ Jésù ẹ máa rí ọwọ́ Ọlọ́run. Nínú ọ̀sẹ̀ tuntun lórúkọ Jésù ebi ò ní payín o. Nínú ọ̀sẹ̀ tuntun lórúkọ Jésù Ọlọ́run yóò pèsè fún gbogbo àìní yín. Ẹ jẹ́ Jésù rẹ̀ máa ṣàbò lórí ìrìn àjò yín lọ́sẹ̀ yìí. Mo dúpẹ́ lọ́wọ́ Studio Manager Tajọ Shella ara ọ̀nà ni Engineer Henry Osage. Mo fi ilé ìfẹ́ Olúwa àti àlàáfíà Olódùmarè lọ́wọ́ orúkọ tèmi kò yí padà Sunday Àfọlábí tí gbogbo yín mọ̀ sí Hosanna títí ọjọ́ mẹ́jọ

mo kinyin e ka san ade ko esimi oni opo re lase lase olo iledumare iroyin agbaye la mu wa fun yin lati ikani west radio 89.3 fm ikani kanga agbomagbe to kun fun omi ogbon imo ati oye ti akale si opopona lavia avenue oluyale estate ibadan temi tope olawole ni oniroyin yin saju egbo awon koko le to wa ninu iroyin na are tinubu safihan awon ipa eto loba loba ninu idagbasoke orilede ikolu awon ologun sekupa opolopo eniyan ni DR Congo eto ikoni kuro to kai ina ti mura re fun oko oju mi cruise ship le to nkoju irujade arun antivirus ibugbamu ado loro ninu oko sekupa olopa mejila ni Pakistan ninu iroyin re daraya osimen lewaju iko Galatasaray loti idije Turkey Super League iroyin na re lekunrere are Bola Tinubu ti se apejuwe ipo loba loba gege bi eleyi to se pataki fun igbelaruge alafia irolagbara isokan ati idagbasoke ese koko jakijado orilede ye nimba to nsoro lati enu gomina ipile ogo dapo abiodun lana nibi eto iwejewe mo ayeye keyin fun awojale ti lejebu to waja oba sikiru adetona ini are ti salaye awon akitiyan eto ireti otun lati mu igbelaruge deba isowo sise awon loba loba ninu eleyi to de ti parowa si awon to wa nipo loba loba na lati fi ara won je fun alafia orilede yi ni papa lasiko to nkoju ipeninja eto abo ijoba ipinle oyo n lo ti parowa si awon olugbe ipinle yi lati dabo bo ara won lasiko oru ati omi yale to sese ko waye gege bi ati se wole si asiko ojo ti odun 2026 ninu atejade to jade ni ana ni lati owo commissioner foro ayika ati nkan alumoni ademola aderinto ina ti se ikilo yi pelu arowa wipe ki awon olugbe kan jina si juju ile si oju agbara kan de ma mu omi nigba gbogbo ati be lo ngati ijoba yo ma tesiwaju lati bojuto awon ayipada na le ti ko fini si ipalara fun awon eniyan o kere tan eniyan mokandin laadorin ina ti sekupa ninu ikolu awon ologun si ituri lapa ila orun ariwa ile olominira Congo ilese leto abo filede ipe ikolu ohun lo waye leyin ikolu awon ikokan leto di amora ogun eleyi ti won so pe o nja fun agbegbe ema le to koju awon ologun ile Congo ni tosi Pimbo adari egbe awon mo ilu agbegbe na de don losa o salaye wipe awon to ba isele na rin won le ni adorin nigbati ilese eleto abo fidi re mule wipe ati ologun atara ilu lo ba isele na rin ani ti se minista veto ilera ile Spain Monica Garcia ti kede wipe ikoni kuro to keyin fun awon to wa ninu oko oju omi cruise ship MV Ondos le eleyi ti o nkoju iseleru arun asekupa ni antivirus ini yo kuro ni Canary Island lola oko idola emi na ilode si Tenerife loni leyin ti won ti se gbogbo awon igbese to ye kan se Monica salaye ilana ti eto na yo fi waye to fi dori kiko awon omo ile Germany Belgium Greece ati awon osise inu oko na kuro o tun salaye awon ilana le to ti wa nle fun kiko awon omo ile Canada Turkey France ati bebe lo alase agbegbe na se ikilo lori ipa oju ojo lati fi tipa mu oko idola emi na lati kuro ni agbegbe ohun lola
ọmọwé ìjọba ilẹ̀ amẹ́ríkà marco rubio ṣe ìpàdé pẹ̀lú aláṣẹ ilẹ̀ qatar mohamed belatani ní washington ẹbí wọn ti ṣe ń retí èsì tehran láti tẹ̀síwájú nínú ìgbésẹ̀ ìpẹ̀tùsáwọ̀ láàrin làásìgbò agbègbè middle east èsì ṣe àfilédè àwọn nǹkan létí ìpàdé ọ̀hún tó dálé lórí inú eléyìí tí rubio ti dúpẹ́ púpọ̀ lọ́wọ́ ilẹ̀ qatar fún akitiyan rẹ̀ ilẹ̀ us ilẹ̀ sí filédè wípé ó ń retí èsì láti ọ̀dọ̀ ilẹ̀ iran lórí ètò ìfòpinsí aáwọ̀ náà. ó kéré tán àwọn ọlọ́pàá 12 iná ti ṣekú pa nígbàtí àwọn márùn-ún míì fi ara pa lẹ́yìn ìbúgbàmù àdó olóró àwọn agbésùmọ̀mí ní ibùdó iye ọkọ̀wò ní ìwọ̀ oòrùn àríwá pakistan. ọ̀gá àgbà ọlọ́pàá kan létí orúkọ rẹ̀ ń jẹ́ mohammed saj khan ṣàlàyé wípé ọkọ̀ létò ní àdó olóró nínú ló jáwọ́ ibùdó náà ní adílé tí àwọn agbébọn tó sì ṣínà ìbọn bolẹ̀ sí àwọn ọlọ́pàá náà. àwọn aláṣẹ ilẹ̀ pakistan iná ti fẹ̀sùn kan ilẹ̀ afghanistan fún fífi ààyè gba àwọn agbésùmọ̀mí bó tilẹ̀ jẹ́ pé àwọn ìjọba taliban wọ́n tako ẹ̀sùn náà ní kabul gẹ́gẹ́ bí làásìgbò àárín orílẹ̀-èdè méjèèjì kẹ́bẹ́ ó ṣe ń jinlẹ̀ sí. nínú ìròyìn eré ìdárayá ikọ̀ galatasaray ló ti dé inú ìdíje ilẹ̀ turkey fún ìgbà kẹrin lẹ́yìn tán jáwé olúborí ọ̀mì ayò 4-2 lọ́wọ́ ikọ̀ atanaspor ní istanbul. eléyìí tí atamátàsí ọmọ orílẹ̀-èdè nàìjíríà victor osimhen sì kó wọn sòdí. ikọ̀ náà ló ti wá ń ṣe dáadáa báyìí fún ìgbà àkọ́kọ́ láti àwọn ọdún 1990. èyí ló pin ìròyìn àgbáyé wa fún ti ọ̀sán tòní ṣùgbọ́n ká tó máa lọ ẹ gbọ́ àwọn kókó tá a mú wá lẹ́ẹ̀kan sí. àmúwá fún yín pé ààrẹ bọ́lá tinubu ti ṣe àpèjúwe ipò àwọn lọ́balọ́ba gẹ́gẹ́ bí eléyìí tó ṣe pàtàkì fún ìgbélárugẹ àlàáfíà ìrólágbára ìṣọ̀kan àti ìdàgbàsókè ẹsẹ̀ kòkó jákèjádò orílẹ̀-èdè yìí. àmúwá fún yín pé ó kéré tán ènìyàn 89 iná ti ṣekú pa nínú ìkọlù àwọn ológun ní ìsítúrì lápá ìlà oòrùn àríwá ilẹ̀ olómìnira congo. àmúwá fún yín pé mínísítà fẹ́tọ̀ ìlera ilẹ̀ spain monica garcia ti kéde wípé ìkóni kúrò tó kẹ́yìn fún àwọn tó wà nínú ọkọ̀ ojú omi cruise ship mv ondios eléyìí tó ń kojú ìṣẹlẹ̀rú àrùn aṣekúpani hantavirus ni yóò kúrò ní calary island lọ́la. àmúwá fún yín pé ó kéré tán àwọn ọlọ́pàá 12 iná ti ṣekú pa nígbàtí àwọn márùn míì sì fi ara pa lẹ́yìn ìbúgbàmù àdó olóró àwọn agbésùmọ̀mí ní ibùdó iye ọkọ̀wò ní ìwọ̀ oòrùn àríwá pakistan. nínú ìròyìn eré ìdárayá láti lórí ọ̀fẹ́ àti mú wá fún yín pé ikọ̀ galatasaray ló ti dé inú ìdíje ilẹ̀ turkey fún ìgbà kẹrin lẹ́yìn tó ń jáwé olúborí àmì ayò 4-2 lọ́wọ́ ikọ̀ ataliaspor ní istanbul. kẹ́mi sọlá williams ló ṣe àkójọpọ̀ àti àtúntò ìròyìn náà. ẹ lè máa gbọ́ wa ní àwọn ojú òpó ìbánidọ́rẹ̀wà gbogbo at west radio 893. ẹ tún lè máa gbọ́ wa lójú òpó facebook west radio 893 fm fan page. a wà lójú ìtàkùn àgbáyé www.westradio893.com. àyè wà láti kàn sí yàrá ìròyìn wa lójú òpó whatsapp àbí lórí ẹ̀rọ ìpè lójú òpó 0916893 2000. tèmi tọpẹ ọláwọlé ni orúkọ tèmi. ẹ ṣeun tẹ́ ń gbé wa ọlọ́run yóò bùkún yín. àmín.

0: ọbaara ní gbogbo ìgbà ní gbogbo ọjọ́ ó náà ló jẹ́ yí pé ó gbà ń dára rẹ̀ nínú ayé àwa ọmọ ẹ̀dá kí àwa ọmọ ẹ̀dá ká lè fọpẹ́ fún. Nítorí pé àánú àtòrí ọ̀fẹ́ rẹ̀ náà là ń jẹ ní gbogbo ìgbà. Ojúmọ́ ṣe mọ́ bẹ́ẹ̀ ni tí ilẹ̀ sì ń ṣó. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ̀ ó ní wípé àti ọ̀sán àti òru ó ṣe ọjọ́ kan. Ọpẹ́ ló yẹ fún ọba mi òkè. Gbogbo ẹ̀yin olólùfẹ́ mi lọ́lọ́pẹ́. Ẹ tí ń wò wípé ṣé èmi lọ́lọ́pọ̀ ní wádé ni. Àìwádé ti jẹ́ ṣùgbọ́n kó lè dára náà ni. Ẹ tí mọ̀ yí pé mi ò pẹ́ ń tabi eléyìí rí. Ní gbogbo ìgbà ní gbogbo ọjọ́ làwọn máa dúpẹ́. Fún aṣẹ̀dá fún amẹ̀dá. Fún aṣèyí òwú tó fàyè wa tó fi ń dára rere. Àjọ Ọlọ́run ògo ni fún orúkọ rẹ̀. Ẹ fi ọpẹ́ fún Olúwa nítorí pé ó ṣe nítorí pé àánú rẹ̀ dúró láéláé. Kò sọ ohun tó ń béèrè lọ́wọ́ wa bí kò ṣe ọpẹ́. Ẹ kú ilé níbi gbogbo tẹ̀sí ń gbọ́ mi. Lórúkọ Ọlọ́run ọba ni mò ń kí yín ó pẹ́ káàbọ̀ sórí ètò èmi lọ́lọ́pẹ́. Lórúkọ àwọn aláṣẹ lórúkọ àwọn lọ́gàlọ́gà ní ìkànnì yìí. Bẹ̀rẹ̀ láti orí màmá wa Evangelist Mrs. Lillian Bademosi. Ẹ gbọ́ kílẹ̀ yín náà ní láti fi fún ọba òkè. Bàbára ló ń sọ pé òun á jó fún. Bẹ́ẹ̀ni ò bá lè jó, ǹjẹ́ ẹ̀yin ò lè tẹríba fún bí? Bẹ́ẹ̀ni ò bá lè tẹríba, ǹjẹ́ ẹ̀yin ò lè pàtẹ́wọ́ kẹ́yìn náà kẹ́ fi fún Olúwa? Àìlejò ní màá mì lẹ̀gbẹ̀lẹ̀gbẹ̀. Ǹjẹ́ gbàgbé pé ọ̀rọ̀ rẹ̀ náà ló tún sọ yí pé ẹ ó ìwọ ayọ̀ sí Olúwa. Ó yẹ kó lè fohùn rẹ náà wó fún ọba òkè. Àti lórúkọ màmá wa ní ìkànnì ẹni tí ọba òkè gbé ìkànnì ilé lọ́wọ́ Evangelist Mrs. Lillian Bademosi. Màmá lórúkọ Olúwa, ọ̀rọ̀ bí ọpẹ́ bí ayọ̀ kò ní tán lọ́ọ̀dẹ̀ yín. Nítorí pé mò ń wo màmá. Ǹjẹ́ ẹ̀yin náà ǹjẹ́ ẹ mọ̀ àbí ẹ tí mọ̀? Kì í pé West TV òun náà tún wà. West TV ó màmá lórí TV ti West ní weekend tá a wà yìí ní àná. Bí màmá ṣe wà nínú ayọ̀ àti ọpẹ́. Màmá lórúkọ Jésù, gbogbo àwa tó jẹ́ pé Ọlọ́run kò lè yín lọ́wọ́ bí ayọ̀ lẹ ó máa rí lórí ayé wa. Lórúkọ ọ̀gá àgbà ní ìkànnì tá a wà yìí Ayọ̀ Emmanuel Ojo. Ṣé ẹ mọ̀ pé mo ní bí ayọ̀ náà ni? Òun náà tún ni Ayọ̀ Emmanuel Ojo, ọ̀gá àgbà ní ìkànnì tá a wà yìí.
1: Gbogbo àyíká ayé ayọ̀ Olúwa làlá.
0: Bákan náà lórúkọ olóòtú ètò yìí Adédàmọ́lá ọmọ bàbá olómiye. Lórúkọ lọ ọbọ̀ tí ni èmi ní títí ọ̀sán yìí sa ẹ̀rí.
1: Kí Ọlọ́run ní ọmọ wa lẹ́nu mi ò ti ti
0: lá. Lèmi ọmọ yín ọ̀rẹ́ yín. Pastor Sunday Àfọlábí èyí tẹ mọ̀ sí èmi lọ́lọ́pẹ́.
1: Gbogbo àyíká ayé ayọ̀ Olúwa làlá.
0: Àṣà ìdúpẹ́ ti jẹ́. Bí mo bá ṣáà ti ń sùn bí mò ń jí. Ni ó máa ṣe kíni ni ó máa dúpẹ́ lọ́wọ́ ọba òkè. Ètò yín rèé o. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ mọ orí Olúwa. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ mọ̀ yín pé àánú àtòrí ọ̀fẹ́ lẹ ń rí gbà. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ mọ ọ̀rọ̀ Ọlọ́run yẹn tó ń sọ yí pé. Gbogbo ọjọ́ ló kún fún ewo ní àdúrà la fi ń ra ìgbà padà. Gbogbo ọ̀nà ṣàdúrà ní àbórí ọ̀fẹ́. Ẹgbẹ́ bẹ́ẹ̀ ti ṣe mọ̀ yí pé abala méjì ló kalẹ̀ sórí ètò èmi lọ́lọ́pẹ́. Abala àkọ́kọ́ òun náà ni abala ta ni ọlọ́pẹ́ ó dàbí ìbéèrè àbí. Ta ni ọlọ́pẹ́? Ni ọlọ́pẹ́ lẹ́yìn náà. Ṣé ẹ̀yin náà mọ rírì orí Ọlọ́run? Ǹjẹ́ ẹ lè fọwọ́sọ̀yà pé ẹ̀yin lọ́lọ́pẹ́? Yálà lórí ọjọ́ ìbí yín ni. Yálà kódà lórí wedding anniversary yin ni se eyin lo lope lórí ila koja kan si ikeji se eyin lo lope nitori pe kan ti e le ri imole alaye ni tojo ini ojo kewa ninu osu karun Simi keji ninu osu karun ipe eyin na ti le ri je ti le mo ipe o se kini eyin na lo lope mo waju mo weyin mo wo tun mo tun wo si ori wipe ope o na lo ye wa abala keji lori eto ye o na ni abala oro ase lebe to je pe oro ase tin jade si aye onipojipo to de nja si ope abala yi lo wa fun gbogbo awon iko ati iruju olorun abala yi na wa fun oro olorun latenu awon iranse olorun o so fe abala mejeji lo wa lori eto emi lo lope dede agogo merin si agogo marun na ni ni ikoni yin west radio 893 fm van page
2: ewo
0: iye te ba koja lo si
2: soro mi
0: ah te ka koju si mi kin bo odo re ka boju wara wa
1: Osofe
0: ile koja lo be at west radio 893 fm van page ikoni west radio 89.3 fm la waye
1: osori mi
0: so kale se popo na laafin oluyole estate ni ilo ibadan

0: gẹ́gẹ́ bí ohun tó jẹ́ pé à ń gbọ́ yìí ohun tó jẹ́ pé bàbá yìí tó jẹ́ pé wọ́n sọ Yinka yìí fẹ́lẹ́ ẹ̀gbọ́n tó sọ láàrin ẹ̀ ni ó ní ìbànújẹ́ mi dayọ̀ ẹ bá ń dúpẹ́ ó náà tàrí ní ká fi wo abala tani ọlọ́pẹ́ ò náà ni wípé a torí ìkan ṣe kan. Ó dá ẹjẹ́ kí n lo àkókò yìí. Jẹ́ mọ̀ wípé tí n bá ti wọnú ẹ̀mí yẹn. Àti mú revise máa ń lágbára. Ẹ̀jẹ̀ ń lo àǹfààní yìí. Kí n kí gbogbo àwọn ọlọ́jọ́ ìbí nínú oṣù yìí. Àwọn tó ń ti ṣe é sẹ́yìn.
1: Iyì ni fún Jésù Kristì tó bá mi sọmọ tádà san.
0: Àwọn títí wọn ń bẹ ní iwájú.
1: Ọlọ́run wá
0: nínú oṣù karùn-ún tá a wà yìí.

0: ọpẹ yẹn tẹ dẹ lọmọ sí juniors ẹ lè sọ pé ẹmẹni tó ń pè ní pastor shuku baba pé 70 lórí òkè ìpẹ
1: ìwọ
0: náà la fi ń kìyìn bàbá náà tún ṣe ilé tuntun ẹ mọ̀ wípé ayọ̀ ńlá ni wọ́n lẹ bá láyọ̀yọ̀ káyọ̀ lè kárí èmi náà fẹ́lẹ̀ ń tọrọ 70 years lórí òkè ìpẹ́ lè ṣe 70 kéèyàn rẹ̀ kan ṣe ilé tuntun ẹ mọ̀ wípé ìbùkún ńláńlá ni ọ̀pọ̀lọpọ̀ ló jẹ́ wípé wọ́n kàn pé oyè ọdún yìí lórí òkè ìpẹ́ ọlọ́run wá ṣoore fún bàbá yìí
2: ọ̀gbọ́
0: ọ̀pọ̀lọpọ̀ ló jẹ́ pé wọ́n pòye ọdún yìí tán gbé lábẹ́ bridge tí bàbá yóò rí bẹ́ẹ̀ irí àti ayọ̀ yóò túbọ̀ máa pọ̀ fún yín pastor shuku long life and prosperity.

0: ṣé gbogbo àwọn èèyàn náà lè ń fẹ́ kó yọjú ni àbí.
1: Gbogbo àtọkùnrin àtobìnrin especially gbogbo àwọn ọmọ mi ẹni tó bá bí ọmọ ní mi kó máa bọ̀ ẹni tó bá ṣe ìgbéyàwó mi kó máa bọ̀ that is going to be a special thanksgiving fún gbogbo ọmọ mi ní ìjọ yẹn àtọkùnrin àtobìnrin no matter your religion just let's come and praise ọlọ́run alágbára.
0: Agbára rẹ̀ náà la fi di ọjọ́ ìní. Agbára rẹ̀ náà la fi ń yan. Agbára rẹ̀ náà ni ò jẹ́ kí gbogbo agbára kágbára ọbọ̀rẹ̀ wá. Ìwọ̀n la wa fi sán. Ó ní ẹ wá sí àgbàlá rẹ̀ tí.

0: ìmọ̀ ń ṣọjọ́ tó pẹ́ mọ̀.
1: Bẹ́ẹ̀ni
0: ṣé kìí ṣe ìsinmi tó ń bọ̀ iná ni.
1: Bẹ́ẹ̀ni bá
0: nínú ẹ̀wá ẹ̀wá kàlẹ́lúyà. Ọlọ́run ṣetán láti gbọ́pẹ́ wa. Kódà ẹja ṣe ibi eléyìí nítorí ìjọba àkókò ṣẹjú bẹlẹ ń já lóko lórí ètò èmi lọlọpẹ àdẹlẹṣẹ aláìṣe láti kọjá sí abala ọrọ àṣẹ.

0: ọ̀rọ̀ kan ṣoṣo o lè túṣe gẹ́gẹ́ bẹ́ẹ̀ tí ṣe mọ̀ ìpín abala kejì rèé lórí ètò yìí ẹ̀yin náà ti ń wojú àǹgò yín àbí àníyàn láǹfààní láti gba ìgbìmọ̀ gbogbo ẹ̀yin tó yẹ pé lórí ọ̀fẹ́ láti gbé ìpè yín ní abala tani ọlọ́pẹ́ ẹ wò ẹ má bínú ẹ jẹ́ ká sáré lo ìṣẹ́jú méjì tó kù yìí ní abala ọ̀rọ̀ àṣẹ pẹ̀lú ikọ̀ àti ìrújú rẹ̀ bàbá pastor young adékúnlé ajayé ẹ bá wa sọ̀rọ̀ àṣẹ sí gbogbo ayé tó jẹ́ wípé àwọn náà ń retí kí agbára ọlọ́run kó farahàn nínú ayé wọn tán gbọ́ wà nílé.
1: Mo sọ tẹ́lẹ̀ báyìí sí gbogbo etí tó ń gbọ́ wa pátápátá bóyá àwọn tó rò pé òpin ti dé fún ọ mo fẹ́ kó mọ̀ wípé ọlọ́run alágbára yóò fọwọ́ tọ ní ibi tí ó wà yẹn. Ohun kan ṣoṣo tó nílò ni pé ìgbàgbọ́ rẹ ọ̀rọ̀ àṣẹ tó máa jáde yìí mo fẹ́ kó o gbà á kó o dé ní ìgbàgbọ́. By next week Sunday wọn náà wá join wa láti wá jẹ́rìí gbọ́ mo sọ bí olúwa tí mẹtí ẹ̀mí rẹ̀ wà láàyè síbẹ̀ ẹnìkan ṣoṣo tó nílò fún ìrìn àjò ayé rẹ láti ya kankan olùrànlọ́wọ́ àyànmọ́ tó nílò àwọn abánigbèrò àyànmọ́ tó nílò ó ní mo béèrè fún lọ́sàn-án yìí tó fi mọ̀ pé lóòótọ́ lóòótọ́ ètò yìí àti iléeṣẹ́ yìí ọlọ́run ló wà níbẹ̀ ó yá lọ pàdé ẹni náà níbikíbi tí o lè lọ láàrin ọ̀sẹ̀ yìí ọlọ́run alágbára abọ́ pàdé ìwọ tó ń ṣàìsàn yẹn gbọ́ ọ̀rọ̀ olúwa nínú àìsàn yẹn kí ilẹ̀ òní tó ṣú kó tó wọ òkun ó yá kọ́lọ́run kó bọ́ ọ pàdé oorun tí ìwọ tó ń gbọ́ mi yẹn máa sùn lónìí mo ní ẹni tó ní ayé àtọ̀run tó ní ìmí ènìyàn lọ́kàn ní ọkàn mo ní yóò bọ ọ pàdé àánú ọlọ́run yóò fọhùn lórí iléeṣẹ́ yìí kó máa tẹ̀síwájú ògo tó ti ń fọhùn lókè ju bẹ́ẹ̀ lọ kó máa fọhùn títí láéláé bẹ́ẹ̀ ló ṣe máa rí ògo ni fún ọlọ́run lókè jésù olúwa wa.
0: Ètò èmi lọ́lọ́pẹ́ alẹ́jọ́ wa ní títí ọ̀sán yìí pastor young adékúnlé ajayé arambada in africa àwọn náà lálejò wa ní títí ọ̀sán yìí wo ẹ má bínú gbogbo ẹ̀yìn tó yẹ pé ń pè gbogbo ẹ̀yìn tó jẹ́ pé lábala tani ọlọ́pẹ́ àti lábala ọ̀rọ̀ àṣẹ òun náà ló jẹ́ kí n sọ pé kí bàbá kan pa gbogbo rẹ̀ papọ̀ a sì máa láǹfààní láti gba bàbá táyò gbà wá dáradára láti ti ìtàkùrọ̀sọ dáadáa tẹ́yìn náà ó lè béèrè ìbéèrè tó yẹ pé ń tawọ́tasẹ̀ nínú yín yẹn ẹ jẹ́ ká máa dágbére ní títí ọ̀sán yìí bàbá ǹjẹ́ àǹfààní wà ṣàǹfààní wà fáwọn èèyàn láti ṣe kínní láti yọ̀ǹda ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yín táǹfààní bá wà.
1: Kò sí wàhálà.
0: Ó dà sí pápá pa.
1: 070-33-68-4747
0: lẹ́ẹ̀kan sí sáà.
1: 070-33-68-4747
0: bàbá ìbàbá wa dágbére lórí
1: ẹ ṣe o God bless you till we meet again iléeṣẹ́ yìí ó máa tẹ̀síwájú ògo ni fún ọlọ́run
0: kẹ
1: olóòtú God bless you more wisdom ẹni tó ní iléeṣẹ́ kí olúwa kó bá wa dáwọ́lé jésù olúwa wa.
0: Pastor Young Adekunle ona lo je pe en gbo ni oruko mi o ye pada Pastor Sunday Afolabi itemo si emi lo lope loruko gbugbu awon loga loruko awon lase loruko lo button ni wa ni to sin sa every e pade mi lori eto ise owo ni ojo Thursday dida ago kan si ago meje e farabale gbo eto to kan irere lagba o dabo o di ojo mejo.

0: lè dìde láti rescue ara wa yóò dára fún wa ṣùgbọ́n ibi tó bá ti jẹ́ pé yàrá ọ̀tọ̀ náà jọ ń gbé ń gbò ó báyà jẹ́ ẹ̀bí pé àwọn bàbá wa tí wọ́n ti pẹ́ tán ti ju àwa yìí lọ tán ti pẹ́ wọ́n díẹ̀ díẹ̀ lẹ́yìn máa rí pé wọ́n máa jọra àtọkọ àti ìyàwó nípa ìbágbépọ̀ wọn nípa ìfẹ́ tó tọ́tọ́ ní they will look alike bó tiẹ̀ jẹ́ wípé kì í ṣe Taiwo àti Kehinde jọ ni wọ́n tẹ́lẹ̀
1: ṣùgbọ́n. Hello, ẹ kúrọ̀ lẹ́ o, ẹ kúrọ̀ lẹ́ sá.
2: Okay.
1: Ẹ ṣe sá, ẹ ṣe bàbá.
2: Ẹ nípa ohun ìbéèrè kẹta kó tó lọ sí bàbá wa tí wọ́n fún wa ní ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé.
1: Bẹ́ẹ̀ni.
2: Bàbá wa.
3: Yes, sir.
2: Mi ò mọ̀ o, pẹ̀lú ìlàkàkà ẹ̀yin tẹ́ jẹ́ olórí ìjọ káàkiri.
3: Yes, sir.
2: Lórí ètò ìdílé, àdúrà yín ni, ìwàásù ni, ìmọ̀ràn ni. Ǹjẹ́ ṣàkíyèsí láàrin àwùjọ wa sí pé kàkíyèyí àgbọn kó dẹ̀ níṣẹ́ ló máa ń le sí i.
3: Bẹ́ẹ̀ni.
2: Ogun tó máa dojú kọ ìdílé, ó kò ju bẹ́ẹ̀ tí ń sọ yìí lọ o. Ó kò kéré ní o. Àná ará ti nìkan gbé fún. Ó ti sọ̀rọ̀ àbúrò rẹ̀. Ó ní ọkọ gbé òkè ìyàwó gbé sálẹ̀. Ó ní láàrin oṣù kan rí fojú kanra wọn. Ìdílé kan sì túnú. Ọ̀rọ̀ àná mo sọ fún yìí.
3: Yes, sir.
2: Ní kékeré, níwọ̀nba, àwa ṣàkíyèsí pé àwọn ọlọ́mọ kan, ọlọ́mọ méjì, wọ́n pọ̀ ju títí lọ láàrin àwùjọ wa. Ẹ̀yin tẹ́ ẹ jẹ́ olórí ìlú. Mo fẹ́ kẹ́ ẹ lọ foríforí kẹ́ ẹ ṣiṣẹ́ lórí ìdílé. Ọlọ́run bá bẹ ọ́ ní kó bá rẹ bìbí dá mú o.
3: Àmì Jésù.
1: Ẹ ṣe bàbá wa. Ẹ̀wẹ̀ ìkan náà tún ni bàbá sọ yẹ tó ẹnìkan ń gbé lókè tó nìsàlẹ̀. Ẹ̀yọ̀ tó tí nǹkan ọnù wọn bá kú sínú ilé náà báwo náà ṣe fẹ́ mọ̀. Kí Olúwa kójọ kó bá wa di ìdílé mú. Múmi nígbà tí dáde ń sọ̀rọ̀ lẹ́ẹ̀kan wọ́n sọ nípa àìnífẹ́ pé láti bẹ̀rẹ̀ ọ̀nà sí nífẹ̀ẹ́. Ẹ̀jọ̀ ṣé ó pọn dandan nítorí èmi fẹ́ mọ nǹkan tí ìgbéyàwó gan jẹ́. Kí gan ni ìgbéyàwó? Kí ló dé tí ọkọ fi máa fẹ́ ìyàwó? Àbí tí ìyàwó fi máa fẹ́ ọkọ tí ò dẹ̀ nífẹ̀ẹ́? Kí ni ẹrù láyé ta wà yìí? Kí nìkan ẹ bá wa sọ fáwọn ará ilé? Kí ni ìgbéyàwó gan kí ló jẹ́? Àti pé kí ló dé ṣé ó pọn dandan kéèyàn fẹ́ra ni àbí owó ni wọ́n fi fẹ́ àbí kí ni ẹ bá wa sọ?
4: Yóò dára fún
1: ọ.
4: N tó ṣẹlẹ̀ láyé òde òní ni pé ẹ rí i pé gbà tá à ń sọ̀rọ̀ lẹ́ẹ̀kan pé báwo la ṣe ríra wa kúrò ẹnìkan ni. Ṣùgbọ́n kò sí yẹn mọ́ ní ayé òde òní. Ọ̀pọ̀lọpọ̀ ló jẹ́ pé tí wọ́n bá sá ti fún 5,000 2,000 ń gbèdì lẹ̀ ń lóyún. So ìfẹ́ wọn àtọ́dé ara wọn kí wọ́n tó fẹ́ra wọn. Ìfẹ́ yẹn kò lè jinlẹ̀ wọn àmọ́ wa ara wọn kí ni bí lágbájánú. Kínú ò lè bí lágbájánú. Fún àpẹẹrẹ irú ti ìdílé wa, nígbà tí mo wọlé ọkọ, mo kẹ́kọ̀ọ́ kan lára ọkọ mi. Ìyẹn ni wípé èmi ní mo le díẹ̀. Mo dẹ̀ máa ń bínú. Mo dẹ̀ máa ń yòdì. Ṣùgbọ́n nígbà tí mo wọlé ọkọ, mo rí wípé ọkọ mi ò kí ń yòdì. Tá a bá jọ ṣe kò sí ọkọ àti ìyàwó tó kò sí ìdílé tó perfect. Tá a bá jà. So wọ́n dé báyìí oúnjẹ mi dàmú ni ṣe bá sọ̀rọ̀ láàárọ̀ kí lẹ wá ń béèrè oúnjẹ fún mi èmi ò jáde bí kí n má jẹun. So èmi náà ti mo ti mọ̀ ọ́ so díẹ̀díẹ̀ èmi náà adjust. Ṣé tó bá jẹ́ pé òdì ohun tó fa ìdílé yẹn tó kọ́ sí problem fún nìyẹn torí pé wọ́n ń yòdì. Tọkọ bá ti ń yòdì tíyàwó náà ni bí ò bá kí mi mi ni kí tọkọ náà ní láyé tí ò bá ti so. Ntó fa wàhálà nínú ìdílé yẹn ni ẹ mọ̀ jẹ́ ìmọ̀ràn mi ni pé ọkọ àti ìyàwó kò sí bí ẹ ṣe lè jà tó ẹ mọ̀ fi odi kun. Nígbà tẹ́ ẹ bá ti fodi kun tẹ́ ẹ bá jà láàárọ̀ ńgbà tó bẹ di alẹ́ ẹ fọ̀n sí ara yín. Ìdílé tó bá tún jẹ́ pé wọn lè mọ gbàdúrà láàárọ̀ nígbà ẹ bá gbàdúrà láàárọ̀ tó wà ń bẹ̀ tẹ́ ẹ gbàdúrà lọ́sàn inú ẹ̀yìn méjèèjì yóò jọ yọ. So ó dín ó máa ń dá wàhálà sílẹ̀. So mo gbà wọ́n nímọ̀ràn yìí pé gbogbo ìdílé kídílé kí wọ́n má jẹ́ ká fi odì sínú ìdílé tá a bá ti fòdì sí tá à ń kọmíníkétì pẹ̀lú ara wa. Nǹkan tó ń ṣẹlẹ̀ irú àwọn nǹkan tá à ń sọ pé kí n la là kọjá. Ìgbà tí a má rí mo rí wípé ọkọ mi ejò oúnjẹ tútù. kin mo wa fe se bayi ti an ba tun de lale onje ma e wo wa lele ti fe po ju abi kin wa ni sugbon po ya mo wa just kin mo le se o mo wa lo wa se mo ayen yen ko te si kula ti ba ti wa ri pe baba ye ti de ma ro amala ma wa wa to wen aso bi merin ma fi we ko meje pe ngba ba de lago mokan la yen ni ma to sese mo lo da na mo ti we won je ntutu emi musa adjust aram ikeji ni pe ni mo so wi pe obirin agbodo awa la gbodo endure ta ba fe enjoy itile ngba ti mo to ma ri pe emi o nje wa nle wa I won like e wa ah bo la se wa se le mi o le ti wa ka je mo mi ateko ka je tuwo ka je amola e wa yi won a fi ko wa sugbon n pa pe ife and I just abere si se emi na like e wa so awon nkan ti en ti o jora won iyawo ati oko tori pe won bi wa nle kan na sugbon gba ta ba mari agbodo study ara wa so ni o je ki idile yen ko duro ni o je ki awon mejeje kan layo ni lawon omo won na tun fi ri eko gidi ko ni ara won
1: e se iyawo ati kuma yes ma yes sir
0: pelu o ti won so nipa odiyan o to ma mu wa ni pride igberaga seyan ba ni igberaga no emi ma wa kokoko ki no emi ma wa no mi o le kunle mi o le se sorry all those things o ma affect ki idile otuka agbodo kokoko mo pride yen that is igberaga agbodo kokoko so sibi kan yo dara fun wa
1: ami ami eyan ra ile e ma gbagbe awon ero to wonu kulu yi awon na ni 0916 893 1000 0916 893 1000 ati 0915 333 4893 ni bashin ba to bo kama so pe an ba lo e se mama ati baba wa ti e wa ninu kulu yi ngba ti baba to baba wa bolarin wa ti won pe wa le ko won ni nkan to ntoju ko idile won lo lagbara ni akoko ta wa yi daddy kini eru laye ta wa loni yi kini isoro kan to je po gaju to je po ntoju ko idile ni iru akoko ta wa isoro to je pe o je gbaju gbaja to ndoju ko idile
0: isoro yen ni aini o ndoju ko idile
1: aini
0: aini aini yen de ma mu ki yala ise o si tabi okowo ko lo dede so ti o de ni bukata lati gbo so eni obirin ti o ba wa ni suru tabi okunrin ti o ba ni suru yo tori ila koja ati idojuko akoko yen yo gbigbese ti o ye ko gbe then o tun ma in to tun ma fa ni pe awon obi iyawo won ma ran i o ma ran irin ajo yen lowo wi pe ki won ma advise iyawo pe ah ti o ba ti se gba o kuro nbe ko awon sin bi e sibe e lo sibo mi kan iru kan be de ma n ko ba igbe aye awon omo ti won ba bi iketa to de wi pe okunrin na o lati fi suru se okunrin mi to ba ti ni change die lowo n se ni gbogbo ti re o na ni o ma iyen ti o ba sinu kristi o ni o ma gbe igbe aye
1: sugbon
0: e wa yes I ma gbo mo mo ti mo so
1: yes sir
0: ki se gbogbo en to lo church lo wa nu kristi ki se gbogbo iranse olorun ni iranse olorun se ti mo so ye wa ki se gbogbo so en ti o ba sinu kristi ti o mo kristi ti o ni igbala to to ti o ni ikola aya yo si ma gbe igbe aye bi eni ton to je pe aye yi o ni tan mo o ye ka mo wi pe a joji la je ni le aye yi fun igba die ni so igba die ta wa lo yen o di dandan a se isiro re gege bi ati lo so either o je rere o je buburu ni sugbon rere ibe ni o je ti wa so ila koja yen ki se opin irin ajo ila ki se opin irin ajo so an lati ri wi pe a o bori
1: ami a agent olaya mo ri pe pe mi sori personal kini mi o mi le gbe lowo lowo bayi ta wa ninu kulu te ba fe bere lowo awon alejo wa e pe wa si ori ero to wonu ile ise wa ni West Radio 89.3 FM. E ma gbagbe eyin ara ile iri lagba na lo wa ni ori afefe lati owo lolufe yin Funmi Layo. E je ka gba ipe yi. Hello. Ele kuro le o.
2: Bola re na tun ma ni.
1: Ah, e se baba wa loni o. E se kini ibere yin?
2: E se mama wa ni mo fe doju ibere ko ma.
1: Okay sir, e se.
2: Iya wa se n gbo mi.
4: Yes sir, mo gbo sir.
2: Igba ti baba wa tun soro kale laipe. Mm. Wọ́n gbọ́ fẹ̀sùn kẹyin tẹ jẹ́ ìyá ìyàwó nípa àmọ̀ràn tẹ bá ń gbà wọ́n ọmọ yìí ti ń bẹ ilé ọkọ. Mo fẹ́ kẹ dìfẹ́ǹdì àrùn lé lébélé bó ṣe máa ń wí. Mo fẹ́ kẹ ṣàgbékalẹ̀ àwíjàre lórí ti ẹ̀sùn tí bàbá fi kan ẹyin gbogbo ẹ̀yin ìyá.
1: Ya ya wo. Ah, e se baba wa bola
4: re. Yo dara fun wa baba. Amen. Se mo pe efun ti an fi kan wa yen opolopo lo ba o ba wa wi looto. Tori wi pe awa obirin la sun mo omo. Ife ta ma nlo o ma nda be ni pe ife yan ro pa feran omo sugbon o mo yori si nkan mi ngba mi. In le je ki ya o je omo mi. So o ma nsele sugbon teyan ba ti wa nu Olorun ti an ti gbogbo eko ta ti ko won awon na gbodo mulo ta won de ri pe nje awon idile awon baba ati ya awon iru wa wo ni won wu. So o ma ran awon omo lowo ta ba ri awon obi be an wa be sugbon a fun ni moran na ni pe ki an je ki awon omo awon na ti la nkan koja ka won na je ka won omo na ki an la koja won o la ja. So sugbon ta ba ti feran omo ju pa in le je ye omo jomo mi lo fi je pe single mothers lo po ni odi oni ngba ti won ni afarada Olorun yo ran wa lowo.
1: Amen, amen. Se awon idile oko se won ki daddy to re daruko idile iyawo se awon no ki because ara awon ari awon influence kan to pe o wa lati idile ko si bi ile idile that is extended family bawo loyinbo se man so to pe awon ipawo gan no ma nko lori idile to pe o je ki wala sele to ma mu wala ti awon idojuko orisirisi ba idile kini ipa tawon idile ma nko
0: seri ipa tawon idile ma nko o je o pe orisirisi idile oko miran ma nti oko lati le se ilodi si iyawo re akoko ni boya nipa omo bibi ikeji boya nipa iwa ati ise iyawo won le so pe ni garu won le so wipe kokin loko loyaya tabi awon nkan to je wipe eyan si le to ile oko ile eko ni fun obirin na fun obirin to ba se ton lati ko eko awon miran won ni mo nje se ni le won sugbon ile oko ni won ati ko mo ti ri idile kan to je wipe idile olowo ni iyawo ti wa awon omo odo ni won se gbogbo nkan to wa nle sugbon gba to dele oko ko mo ba se nse ila talkless of yo teba talkless yo ro amala sugbon gba ti oko feran re oko gbe enikan o nje ko ma ba won se kini o wa so fun ya pe lo ma ko ko je ki asise yen ko han si ebi o ebi ti e tori ife to ni si nigba to de di wi pe iyawo o master tan yes o so ton ba wa ni alejo ton fe gba tabi ti awon ebi oko ba wa ani my dear e won e lo birin ton ma je kankan be en ti o jo se o ti wa nto si so ko je ki
1: oko di be yen ko je ko gba top part laye ni seju perete.
4: Afikun ti mo fe fikun e bere kan pe kin lo de kin lo doju ko idile pato ti o je kidi lo se ri mo fe so wi pe ero oba ni soro ta mu dani opolopo lo fi nda idile ru nigba to ko ba de
1: a ma teni
4: yo ma teni iyawo na odo ni gun lo yo ma teni bo la won omo bo la se fe keko bo la se fe jo soro po nti o je ki communication nu wa mo niyan iyawo omo 30 ni oko na omo 30 awon omo na wo cartoon nu le so gbogbo re ko je ki o nda nkan ru kini yi nti o ye ko mu ki o wo nbe nlo nwo ko lorun ko ran wa lowo
1: e se mama wa e ba wa gba awon ara ile niyanju eh daddy e je ki foro iyanju yen ni pere ni tori akoko wa ti lo gan e ba wa gba won ni moju ibere wa po ni bi bai timi ti tori pe amuti treat me meta ni mo ti treat ninu bi 20 ti mo ko si bi bai bi mo boya won daddy ati won bi le ba wa wa lose to bo to ba je te ba wo schedule yin te ri pe taye ba wa tele ba wa wa in fact o sipo gan ni bi bai repete ti a fe bere e ba wa gba won ni
0: ni gbogbo ibi ti a tin gbo wa ati idile kokan ohun ti iyanju ti ma gba wa ni wi pe eja fi iberu olorun se un gbogbo ta nse ka de ni ife omo ni keji nina olorun gan ni ife ohun lo da idile sile ki se pe boya sadede so wi pe je ki n fe je no ohun lo institute marriage ohun to de eni to institute o mo wi pe a le jo gbe po ti ife yen ba wa ohun lo se fi aye sile pe ka jo gbe ra wa gege bi oko ati iyawo e wa je ka gba olorun laaye ninu idile wa iyen yo je ki a ni fokan bale yo si je ki ojo ola ati ojo ale wa ko dara
1: e se gan mama e se baba wa mustafa eyan ara ile owu wa ka jeran pe lenu o sugbon fona fun wa ko gba wa laye a e ba wa be awon daddy ati mommy wa ki won su wa ni ose to nbo ka tu le gbadun won si e wo gbogbo eyin to nbo wa nile mo fe fe akoko iso fun wa ipe akoko ibere ati idan o ma waye o ta si gba opolopo ebun ni agbara olorun eledumare a ma bere igba ta da ta kokko bere iri eto iriri lagbayi ta la kokko gbe wa lojo bayi so ke mu bairo yin ati we yin ke ma fi ko awon nkan ti en gbo atawon alejo ruko won ti a gbe wa ati date ojo ta gbe won wa e ma ba wa ko sile ke de ma tele wa tori ngba to ba di akoko ibere ati idan a o vi ebun ranpe na ebun ma wa fun awa ta ba gba awon ibere wa lagbara olorun eledumare awon alejo wa ti agbe wa si inu kulu yi lile ise wa west radio 89.3 fm togunle isi alaafin afeni odi oluyole estate nibadan ni bibayi awon na ni baba wa iranse olorun ni won won oruko won ni David Adegboyega Mustafa ololufe won ni Mujidat Moromoke Mustafa ma ba wa ka lo a ma fi eleyi na a ma fi se idagbere ni oruko Olorun Eledumare a tu pade ni ojo mejo boye yin ti e ni awon kokan ti e fe polowo ni le ise wa ni West Studio 89.3 FM e pe mi si number yi 08035527571 08035527571 odi ojo mejo lagbara olodumare.

Olorun kan ti ki so, Ola ti ki ti, Ise ti ki sa, Oko so n gbedu oko so lopo ni babara. Emi inu awon woli, Emi inu gbogbo eda. Isodomo, irapada, Ise lobo, Controller of the universe, Royalty by birth, Mighty in nature, Onise iyanu, Onise iyanu, Owo to gba erodun leti ti idi jade leti re. Ori ake to ba sinu omi ti ijo lo fi gbe jade. Iwo ni lana, Iwo ni loni, Iwo ni titi ayeraye, Oni lai lai ti lai lai, Ijoba ti lai lai ti odoku. Àwọn ọ̀run sọ̀rọ̀ fún Ọlọ́run, òkùnkùn fi ṣe ọmọ rẹ̀ hàn. Ọjọ́ ní ọjọ́ pọ̀ ń jáde, òru dé òru fi ìmọ̀ rẹ̀ hàn. Kò síbi ìtìkọ́ àti èdè kan níbi tí a kò ti gbọ́ ìró wọn.

Eka leo, wanyi ni akojo po iroyin lewa tunde siti gboyin lale toni lati ikoni kongad mamagbe. Wales Radio 89.3 FM, ele iti akale si opopo na Lafin Avenue, Olu Yali Estate nile Ibadan. Ade Damola, Olu Edelo niroyin shaju, egba wakoko towa nenu iroyin na. Ijoba apapo orilede Nigeria ton ti ajo UNDP igbe igbese lati se amose awon eto ilana fun idagba soke fun gbogbo ekun ati agbegbe nile ye. Ijoba ipinle Oyo yanju oro ti an si soro fa ko mo okun re yo lori oro ofin eleyi to dena mimo da iranje todun 2019 eleyi ti an pe awon kan so wipe onise pelu oro eya. Ajo tin seto idanwo asewole sawon ile eko giga lorilede Nigeria JAMB ni a setan o lati mu mark igbaniwole iyun lo fun todun 2026 lola odeye. Ile ise omo ologun orilede Nigeria lowo won titi awon afurasi agbesumomi ti a si gba awon ohun ija pada ni ipinle Kaduna ati ni ipinle Abia. Awon koko inu iroyin ona nu ne bayi e gbo iroyin ohun lekun rere. Ijoba apapo orilede Nigeria pelu ajo ton ri si oro eto idagba soke ninu eto ajo agbaye nile ye oni won pe won tin sa ipa won po lati mu isokan ba won ilana idagba soke agbegbe kaka kiri orilede Nigeria. Nipasẹ atunṣe ilana tutun kan eleyi ti o ma doju ko idagbasoke eyi to ni isokan ni gbogbo orilede wa Nigeria. Lara awon eto yi o ni pe ile ise eka idagbasoke agbegbe ati ajo UNDP ni orilede Nigeria oni won yo bere akanse ipade imudaju eto imero ni gbogbo ekun idibo mefefa ele to nbe lorilede Nigeria bere lati owuro lalo. Awon ijiroro kaka kiri orilede yi oni yo je ipele ikeyin ibasepo pelu awon ikan toro kan ki ilana na to de mimulo ti won si firanse si ile ti igbimo alase apapo orilede Nigeria fun ibuwolo. Ninu atejade oniroyin ti won fi sita lana ode yi minister fun idagbasoke agbegbe Abubakar Momo ati ajo UNDP oni won tenumo pe o se pataki ki gbogbo olukopa okupa taratara ninu ilana na ki eto na ko le wuye fun amulo re. Igbimo alase apapo orilede Nigeria ti fowo si ise akanse meta pataki labe eto ajosepo aladani ati ijoba apapo eyin PPP ele ti won se lati mu ilo si waju ba eto isakoso akole igboki gbodo oko ati ipese ina manamana lawon ibi isowo pataki ni ile ita tiri ebute to nbe ni abibi hone ni ipinle Rivers ati ti apapa to nbe ni lu Eko. Ebuolu na ni akede re ninu atejade oniroyin ele ita jo fun idagba soke amayederun ICRC ti a fi sita loni nilu Abuja latowo oludari ipolongo ati ibanisoro ajo na ifianye Nwoko. Gege bi Nwoko se so oludari agba ajo ICRC Dr. Jobson Ewalefo on lo salaye pe awon ise akanse na on lo ni se pelu idagba soke ile ikopa akole oko lorilede ye labe ajo ile eko ton ri si oro imajinle gboki gbodo oko pelu awon ile ise ina manamana olomira meji ototo ele ti won se fun awon ibute mejeji ele itoro na kan ajo ICRC tun je ko di mimo pe ifowo si ye on lo safihan bi ijoba se fe ko rorun fun eka aladani lati kopa ninu idagba soke amayederun lorilede wa pelu ifarajin re orilede Nigeria Bola Ahmed Tinubu lati mu ki idagba soke amayederun o yara pelu eka aladani lati mu isakoso oraje ko le lagbara se ati lati da idagba soke orilede to duro sisin sile nile ye. Ijoba ipinle Oyo oni won ti siso loju oro wepe eto ofin todun 2019
èyí tí wọ́n pè wọ́n ní ó fòfin de mímọ́ da ẹran jẹ nílẹ̀ yìí ò ní pé wọ́n ní kò wà láti fi gun mọ́ àwọn èèyàn kọ̀ọ̀kan àbí láti tẹ̀ wọ́n rì pàápàá jùlọ bí àwọn kan ti ṣe ń gbé káàkiri pé wà láti tẹ àwọn ẹ̀yà kan rìn tàbí àwọn àgbẹ̀ tó fi mọ́ àwọn darandaran ọ̀nìyàn sì jẹ́ kò dìímọ̀ pé ètò náà ló wà fún láti ṣe ìmọ̀ tó tó àyíká àti láti wá gbo dẹ́kun àwọn ìjàkú akátá tó ń lọ láàrin àwọn tọ́rọ̀ kan láwọn ìjọba ìbílẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta lé ní ọgbọ̀n tó ń bẹ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ nígbà tó ń sọ̀rọ̀ nílùú Ìbàdàn lásìkò àtẹ̀jáde kan ilé ìtàn pín fi síta níbi ìpàdé àwọn ìkan tọ́rọ̀ kan lórí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ìdẹranjẹ ilé ìtàn fòfin de ilé tó ní ṣe pẹ̀lú tọdún 2019 alága fún àjọ tó ń rí sí ọ̀rọ̀ ètò ìtẹ̀lé òfin ní ìpínlẹ̀ Ọ̀yọ́ èèyàn adájọ́ Adéronkè Adérẹ̀mí tó ti fẹ̀yìntì ló ṣàlàyé wípé yàtọ̀ sí bí nǹkan ti ṣe ń lọ lórí ọ̀rọ̀ òfin àwọn nǹkan tó wà nílẹ̀ yìí òun ló ní ṣe pẹ̀lú títẹ̀lé àwọn àṣẹ àti ìlànà tí wọ́n gbé kalẹ̀ pẹ̀lú ìgbékalẹ̀ ọ̀rọ̀ òfin eléyìí tí a gbọ́dọ̀ mọ bu ọ̀wọ̀ fún ṣíṣe àmúlò àti títẹ̀lé rẹ̀ ní gbogbo àwọn agbègbè ó jẹ́ kò di mímọ̀ pé òfin eléyìí tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ yìí ó ní pé wọ́n ni wọ́n gbé kalẹ̀ láti yanjú gbogbo àwọn àdojúkọ èyí tó ní ṣe pẹ̀lú àwọn àgbẹ̀ àti àwọn darandaran tó tún ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ mímọ̀ ba oko jẹ́ àti ìdúnkokò sí ààbò àwùjọ àti àìmọ̀ fi ẹ̀dọ̀ lórí òróǹro fáwọn aráàlú adájọ́ Adérẹ̀mí ṣàlàyé wípé ọ̀rọ̀ òfin yìí òun ló ṣe àgbékalẹ̀ ìlànà tẹ̀lé láti lè rí pé ìlànà tó tọ́ àti ilé ètò yẹ òun ló wà pẹ̀lú dídáàbòbò ẹ̀tọ́ àwọn aráàlú àti àwọn olókoòwò eléyìí tí ó sì mú kíkálukú kó mọ gbé ní ìgbé ayé àlàáfíà. Àjọ SERAP ló ti rọ Ààrẹ Bọ́lá Ahmed Tinubu láti pàṣẹ ìwádìí pàjáwìrì lórí ẹ̀sùn kan tó ní ṣe pẹ̀lú bíi bílíọ̀nù 24 eléyìí tí a fi sọnù lẹ́ka tó ń rí sí ọ̀rọ̀ ètò àwọn ìpèsè ètò ìṣúná kọ̀ọ̀kan yan USPF lọ́nà tí kò bófin mu eléyìí tí wọ́n sì tún pè fún mímú àwọn ọ̀gá lẹ́ka ìbánisọ̀rọ̀ lórílẹ̀‐èdè yìí láti wá ṣàlàyé ohun tí a mọ̀ lórí ọ̀rọ̀ owó náà. Àjọ SERAP nínú àtẹ̀jáde ìròyìn tí wọ́n fi ránṣẹ́ sí àwọn oníròyìn lónìí wọ́n ní ọ̀rọ̀ ààrẹ wípé kí ó pàṣẹ fún mínísítà fọ́rọ̀ ìbáraẹnisọ̀rọ̀ ìmúlò ìmọ̀-ẹ̀rọ àti ìdàgbàsókè ìmọ̀ díjítà dókítà Bọ̀sùn Tìjání tó fi máa kọ̀wé USPF Yomi Arowosafẹ́ pé kí wọ́n ṣàlàyé kí wọ́n sì ṣàfihàn ibi tí owó tí wọ́n sọ pé ó sọnù náà níbi tó wà. Àjọ náà tún bẹ agbẹjọ́rò àgbà lórílẹ̀-èdè Nàìjíríà Amòfin Lateef Fágbemi àti àwọn àjọ tó ń gbógun ti ìwà ìbàjẹ́ lórílẹ̀-èdè yìí pé kí wọ́n ṣèwádìí lórí ọ̀rọ̀ owó náà tí wọ́n sì mẹnuba pé bí ẹnikẹ́ni tí wọ́n bá rí i pé ó lọ́wọ́ nínú rẹ̀ òun ni wọ́n gbọ́dọ̀ rí i pé ó fojú winá ẹjọ́ gẹ́gẹ́ bí òfin ṣe là á kalẹ̀ bí ẹ̀rí tó pé bá tilẹ̀ láǹfààní àti wà. Àjọ SERAP ló tún mẹnuba pé bí a kò bá gbé ìgbésẹ̀ tó tọ́ lórí ọ̀rọ̀ owó yìí wọ́n pe ó lè ní ipa búburú lórí orílẹ̀-èdè yìí tí wọ́n sì kìlọ̀ pé ìkùnà láti ṣàyẹ̀wò sórí ẹ̀sùn náà àti láti gba owó ìjọba padà lágbọn ibi tó sọnù sí òun ló lè ṣe àkóbá fún àwọn ohun pàtàkì eléyìí tó yẹ kó dé bá àwọn aráàlú tó sì tún lè fa ìdíwọ́ fún àwọn àfojúsùn ìdàgbàsókè lórílẹ̀-èdè wa Nàìjíríà. Àjọ tó ń ṣètò ìdánwò àṣewọlé sáwọn ilé ẹ̀kọ́ gíga lórílẹ̀-èdè Nàìjíríà JAMB òun ló ti kéde pé àwọn yóò ṣe ètò ìpàdé ìlànà tọdún 2026 rẹ̀ lọ́la òde yìí nínú èyí tí wọ́n ti pé àwọn yóò ṣe ìpinnu pàtàkì lórí ètò gbígba àwọn akẹ́kọ̀ọ́ sáwọn ilé ẹ̀kọ́ gíga káàkiri orílẹ̀-èdè Nàìjíríà pẹ̀lú ìbuwọ́lu máàkì ìgbaniwọlé tó kéré jùlọ fún ọdún 2026. Nínú àtẹ̀jáde oníròyìn kan tí olùdámọ̀ràn ìbánisọ̀rọ̀ àjọ náà Fabian Benjamin tó fi síta lónìí ìgbìmọ̀ náà ṣàlàyé pé mínísítà fún ètò ẹ̀kọ́ òní ò léwájú ìpàdé náà tí ó sì kó àwọn olùkópa láti agbọn ètò ẹ̀kọ́ gbogbo jọ láti ṣe ìpinnu ìlànà ìtẹ́wọ́gbà fún ìforúkọsílẹ̀ ọdún 2026 sí gbogbo ilé ẹ̀kọ́ gíga lórílẹ̀-èdè Nàìjíríà. Àjọ JAMB ṣàlàyé pé ìpàdé ìlànà náà òun ni ó gba àwọn aṣojú láti ilẹ̀ Sierra Leone pẹ̀lú igbákejì mínísítà fótó ẹ̀kọ́ lórílẹ̀-èdè ọ̀hún ọ̀gbẹ́ni Sajo Aziz Kamara àti àwọn ọ̀gá ilé ẹ̀kọ́ gíga méjì míì ọ̀jọ̀gbọ́n Edwin Momo eléyìí tó wá láti ìfáfitì ìmọ̀ sáyẹ́ǹsì àti ìmọ̀ ẹ̀rọ ti NS by Kuruma
ati ojogbon Bashiru Koroma eleto alati ile eko ifafiti Njala lasiko ipade na ajo na ni ireti pe awon asoju na oni yo wo bi a se nse eto ati bi atin ko awon olukopapo ninu eto igbaniwole awon akeko nile Nigeria eyi ti igbimo na sapejuwe re gege bi eto eleyi to ko isokan opo olukopajo

0: Ilé-iṣẹ́ ọmọ ológun orílẹ̀-èdè wa Nàìjíríà làwọn òṣìṣẹ́ rẹ̀ ti fọwọ́ òfin mú àwọn afurasí méjì tí wọ́n sì gba àwọn ohun ìjà lóríṣiríṣi lọ́wọ́ wọn lásìkò àwọn iṣẹ́ àkànṣe oríṣiríṣi tí a ṣe ní ìpínlẹ̀ Kaduna àti ìpínlẹ̀ Abia. Ilé-iṣẹ́ ọmọ ológun ṣiṣọ́ lójú ọ̀rọ̀ wípé nínú àtẹ̀jáde kan eléjọ síta lójú òpó ayélujára wọn lónìí wọn pé àwọn òṣìṣẹ́ elétò ààbò náà òní wọn jẹ́ kó dìwọ̀n pé àwọn iṣẹ́ kọ̀ọ̀kan wà àti ilé ìtìyàn pín án ṣe látọwọ́ àwọn ikọ̀ àmúṣẹ́yá ní apá àríwá ìwọ̀ oòrùn orílẹ̀-èdè Nàìjíríà eléyìí tí wọ́n dà pé ní ikọ̀ Fasaniyama àti ìgbìmọ̀ àmúṣẹ́yá eléyìí tó wà lágbègbè gúúsù ìlà oòrùn orílẹ̀-èdè Nàìjíríà eléyìí tí wọ́n ń dà pé ní Operation Udoka gẹ́gẹ́ bí ara àwọn ìgbésẹ̀ eléyìí tí wọ́n ṣe ń ṣe láti gbójú agan ti àwọn ìgbésẹ̀ ìgbésùnmọ̀mí àti ìdàlúrú jákèjádò orílẹ̀-èdè wa Nàìjíríà. Gẹ́gẹ́ bí àtẹ̀jáde tí wọ́n síta àwọn ọmọ ológun ikọ̀ ti 2 Battalion eléyìí tí wọ́n pe wọ́n ní wọ́n ṣiṣẹ́ lágbègbè Dogondawa wọ́n ní pé wọ́n ní wọ́n fi ọwọ́ òfin mú afurasí agbésùnmọ̀mí kan eléyìí tí wọ́n ṣe ìdámọ̀ rẹ̀ gẹ́gẹ́ bí ẹni ọdún 32 tí wọ́n pe ọkọ rẹ̀ ní Ibrahim Adamu lásìkò ìdáwó ètò lílọ bíbọ ọkọ̀ dúró lágbègbè Damari níjọba ìbílẹ̀ Benin Gwari eléyìí ti ń bẹ̀ ní ìpínlẹ̀ Kaduna. Àwọn ọmọ ológun náà ni gba ìbọn AK-47 ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mẹ́ta àti àwọn nǹkan tajútajú eléyìí tí a pè wọ́n ní abá lọ́wọ́ rẹ̀. Nínú iṣẹ́ àkànṣe míì tí a ṣe ní apá gúúsù ìlà oòrùn orílẹ̀-èdè yìí iléeṣẹ́ ọmọ ológun ní ẹ̀ṣọ́ lójú ọ̀rọ̀ pé àwọn ikọ̀ wọn eléyìí tí a ń bẹ ní ikọ̀ ti 14th Brigade lábẹ́ ètò àwọn elétò ààbò Operation Udoka wọ́n ní pé wọ́n ni wọ́n pè wọ́n tí wọ́n sì jẹ́ ìpè pàjáwìrì kan ní nǹkan àná òde yìí eléyìí tó sì ní ṣe pẹ̀lú bí àwọn kan ti ṣe ń kó àwọn ohun ìjà sí àhámọ́ àti sí àkàtà wọn. Iyùn ní agbègbè abúlé kan tí wọ́n pè ní Umuruhe eléyìí ti ń bẹ ní ìjọba ìbílẹ̀ àríwá Umuahia ní ìpínlẹ̀ Abia. Àwọn òṣìṣẹ́ elétò ààbò náà ní ẹni ọwọ́ wọn tiẹ̀ ẹni ọdún 22 kan eléyìí tí wọ́n pe orúkọ tiẹ̀ ní Ifeanyi Ezebuero tí wọ́n sì gba àwọn ohun ìjà kan eléyìí tó jẹ́ tilẹ̀ òkèrè lọ́wọ́ rẹ̀. Àkójọpọ̀ ìròyìn lẹwa fún ti alẹ́ tòní kò ní ju báyìí lọ ṣùgbọ́n kí a tó mọ lọ ẹ jẹ́ kí a bojú àwọn kókó tó wà nínú ìròyìn náà. Nínú ìròyìn ọ̀hún láti wọ́n fún yín pé ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà tó ń ti àjọ UNDP wọn ni wọ́n ti ń kó ìgbésẹ̀ papọ̀ láti ṣe àwọn ètò ìdàgbàsókè láwọn agbègbè eléyìí ti ń bẹ káàkiri orílẹ̀-èdè Nàìjíríà fún àwọn ètò ìdàgbàsókè eléyìí tí yóò mọ̀ọ́yàn lórí. Bákan náà níjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ti ṣiṣọ́ lójú ọ̀rọ̀ wípé ètò tó wà ìlànà òfin tó wà fún ìtako dída ẹran jẹ níta gbangba tọdún 2019 wọn ni kò sí láti fi ipá mú ẹnikẹ́ni tàbí láti fi gan mọ́ àwọn kọ̀ọ̀kan eléyìí tí a pé àwọn kan ń gbé káàkiri pó wà láti fi gun mọ́ àwọn ẹ̀yà àbí àwọn àgbẹ̀ tó fi mọ́ àwọn darandaran ṣùgbọ́n tí a jẹ́ kó dìímọ̀ pé wà fún ètò ìmú agbègbè àti àyíká wà ní ìmọ́tótó àti láti wà ní àlàáfíà. Àjọ tí ń ṣètò ìdánwò sáwọn ilé ẹ̀kọ́ gíga lórílẹ̀-èdè Nàìjíríà ti ṣàlàyé pé àwọn yóò ṣe ètò ìlànà àǹtẹ̀ ìpàdé wọn tí ilé tó jẹ́ tọdún 2026 lọ́la òde yìí níbi tí wọn yóò sì ti máa ṣètò àwọn ìpinnu kọ̀ọ̀kan lórí ètò ìgbaniwọlé sáwọn ilé ẹ̀kọ́ gíga káàkiri orílẹ̀-èdè Nàìjíríà tó fi mọ́ fífẹnu ọ̀rọ̀ kò lórí máàkì ìgbaniwọlé fún ti ọdún 2026. Bákan náà lẹ́mọ́ fún yín wípé àwọn ikọ̀ ọmọ ológun orílẹ̀-èdè wa Nàìjíríà ni ọwọ́ wọn ti àwọn afurasí méjì ọ̀tọ̀ọ̀tọ̀ tí wọ́n sì gba ohun ìjà lọ́wọ́ wọn nínú àwọn ìṣẹ̀lẹ̀ ètò kan eléyìí tí wọ́n pè wọ́n ní à ń ṣe nínú iṣẹ́ àkànṣe ní ìpínlẹ̀ Kaduna àti ìpínlẹ̀ Abia. Èyí lópin ìròyìn lẹwa fún ti alẹ́ tòní àkójọpọ̀ àti àtúntò ìròyìn ló wá látọwọ́ Kẹ́mi Sọ́lá Williams. Ẹ mọ́ gbàgbé wípé ẹ lè darapọ̀ mọ́ aláwọn ojú òpó ayélujára wa gbogbo pẹ̀lú àti Wells Radio 893 nígbà tí ẹ lè fẹ́ràn tẹ́ ó sì tẹ̀lé wa lójú òpó ayélujára Facebook wa pẹ̀lú àti Wells Radio 893 FM fanpage. Bákan náà lè gbé wa sọ́wọ́ iwájú sí lójú ìpọ́nà ti àgbáyé ti www.wellsradio893.com. Bákan náà lè lè pè tàbí kẹ́ ẹ fi àtẹ̀jíṣẹ́ ṣọwọ́ sínú yàrá ìkóró ìyìnjọ ìkànnì kànga agbẹ́mọ̀gbẹ́ Wells Radio 89.3 FM fáwọn ìròyìn eléyìí tó bá ṣẹlẹ̀ lójú yín sójú òpó 0916 89 32000. Ade Damola Olo Ede Lomori na wa seti gbo yin e se ten gbo ikoni konga agbomogbe Wells Radio 89.3 FM Olorun yoboko fun yin orun ayo Lawson.
1: West Radio 89.3 FM. Kanga agbemagbe.

0: Balboa. West Radio 89.3 FM. Awani Baba.
1: Tẹ́ bá fẹ́ polówó ọjà yín lórí rédíò, tẹ́ fẹ́ máa ta wàràwàrà bọ́ mẹ́ta ṣe ń tà. West Radio ní kẹ́ máa bọ̀ o. Àfetí wa gbé ti yín lárugẹ. Owó gajara lọ. Come for your jingle and advertisement at West Radio 89.3 FM. Gbogbo lẹ́gbẹ́lẹ́gbẹ́ àti lájọ-lájọ, ilé-iṣẹ́ ńlá ńlá àti kéékèèké, ẹ̀yin ilé ìjọsìn pátápátá, ẹ máa bọ̀, ẹ wá gbé wò, ẹ jẹ́ wò, ẹ jọ wò, ẹ tọ́ wò jọ. Gbàgbọ́gà ni master. Kí lẹ tún dúó ṣe náà? Ẹ má ṣe tàbí ṣùgbọ́n o. Ẹ má bọ̀ wá sílé iṣẹ́ wa. Gbangba la wà lẹ́gbẹ̀ẹ́ títì. Ilé funfun pẹ̀lú àwọ̀ blue. West Broadcasting House. Ní Aláàfin Avenue, Olúyọ̀lé Estate, Ìbàdàn, Ọ̀yọ́ State, Nigeria. Ẹ̀lú ẹ̀lú 07066165053 tàbí 08035093394. West Radio 89.3 FM. Ọlọ́run gbọ́ gbogbo tẹ́ fẹ́.

0: Adagun omi pupa.
1: Pe ko se da.
0: Be ni o. Agbara re na lo se yi o Olodumare.
1: Ni baba mo.
0: Ka be si re o.
1: Ati roji ise to ti n jise baba ti o le jise mo.
0: Akin ninu ile akin loju ogun arudede ola arudede ola.
1: E o.
0: Oba mi alaafin ajobo asu dede. Dede bi ojo orogo jigo ekun oko oke
1: momo je o
0: dolo idani tin gbegbogbo oro koro mi kabiyesi o kabiyesi re olohun kabiyesi olodumare olohun oba mi ibare oferi sele ogbon a fi kun sele oro gbogbo lohun gbogbo oro latodo eni olodumare gbogbo ipa gbogbo agbara latodo re ni olodumare ero enba mi o ohun to ku fi sagbara ko ye aye wa wa wa eyan tututu ko se tu wa dadi to asoro so bi oro aka bi esi re mo daye mo ba irun lori ni bo se debe ko ye mi o mo daye mo ba la lowo ni alabe to ko ko ye mi aditu ni se owo re olodumare atijo mo tin wo somo o si te lo rerere bi eni taso yi ko jalule le mi loriri be n gba mo wo ofin ko sopo kan to fi gbero aise re na ni aditu olodumare atijo mo tin tele ile ojin mo mi lese ri o be sire aye yi ori omi lo gbele bele se je ko ye mi aditu ni ise olodumare kabiyesi re olohun kabiyesi olodumare olohun oba mi ibare o agadagodo emi gbogbo eyan iwo lo n si iwo lo n ti o bo ba wo o si telomi bo ba si tun wo o ti telomi o si baba nla eni ti o bi o le re kabiyesi re olodumare olohun oba mi ibare láyà àjẹjọ nígbà mo ń dágbére lórí ètò yìí mo ní bó bá dò ní kẹtún jẹ àjọ pàdé o ẹyin kọ yìí láàrin ìjẹjọ tí mo ń sọrọ ọpọ òjò ló ti rọ tí ilẹ ti fi mú ọpọ ìjì ló ti jà ọlọrun ọba mi òkè ni ò jẹ kí ìjì ayé ó gbé wa lọ ewúrẹ́ eléyìí ń wo alápàtà bí ikó kú ni àgùntàn ọ̀dẹ́ ń wo alápàtà mi bí ikó rọ̀run ẹ̀rọ mẹ́ẹ̀dá ayé ìwò tí wọ́n ń wà wò òdì òkè òní bí ikó dá lápá o orí ẹ̀yẹ ní ń kẹ̀yẹ́ yọ ọ̀tá ní kún dọ́mẹ̀yẹ lókun àwọn náà wọ́n tún ń dá lóró àwọn wọn ò ní kó lè ó wá jà àwọn wọn ò tún ní kó ló kó wá mú orí ẹyẹ ni òkúkú pẹyẹ orí ẹyẹ ni ò pẹyẹ o ọba mi òkè ló gbà kàtà lọ́wọ́ alákìtì wọn lójú wọn bá mọ́ ó gbà pọ́npọ́ lọ́wọ́ onípọ́npọ́ fi fọ́ọ̀mù onípọ́npọ́ lórí pòpòpò àtò onípọ́npọ́ gbọ́dọ̀ sọ̀rọ̀ tí ò gbọ́dọ̀ pè kábíyèsí rẹ ọlọ́run kábíyèsí olódùmọ̀rẹ́ ọlọ́run ọba mi ìbàrẹ́ ó mọ̀ ti di má jẹ̀mú láàrin èmi àtọ́lọ́ọ̀nẹ́ èyí tó kù lọ́jọ́ ayé mi ọlọ́run ìwọ ni wọ́n fi kí wọ́n ó kí ọ wọ́n ó ṣe ọlọ́ba àwọn ọba bẹ́ẹ̀ ni bí gbogbo irun orí mi bá jẹ́ kìkì ahọ́n kò tóore tó ṣe fún mi o bẹ́ẹ̀ ni àní wọ́n ó kí ọ wọ́n ó ṣe ọlọ́ba àwọn ọba mélòó mo fẹ́ sọ mélòó mo fẹ́ kà wọ́n ó kí ọ wọ́n ó ṣe ọlọ́ba àwọn ọba ọ̀rẹ́ kù ti di májẹ̀mú láàrin èmi àti ẹni ọlọ́run àníṣẹ́ ní gbogbo àsìkò tàbí ìgbà ń bá ti lórí ọ̀fẹ́ láti gbóhùn mi sórí afẹ́fẹ́ ọlọ́run ọba mi òkè ni ó kọ́kọ́ kí o òun ni ó ṣèbà fún òun ó fìbà fún ẹni tó ní ìbà àwọn ó da gbogbo ògo láti agbára padà sọ́dọ̀ ẹni tó ní bẹ́ẹ̀ ni kí a ní mí kí n mo jẹ́ ìbá ṣòrí ọ̀fẹ́ olódùmarè orí ọ̀fẹ́ ńlá ni bẹ́ẹ̀ ni o àwọn kan ti kú àwa kan la kù lára àwa tá a kù àwọn kan ń bẹ wọ́n ń tọrọ kú fún wọn ni ẹ gbọ́ mi àní lára àwa tá a kù sẹ́ àwọn kan fúnra lára tí wọn wọ́n ń tọrọ kú fúnra wọn ẹ wá ń bi mí léèrè pé kí ló dé tẹ́ rí bẹ́ẹ̀ ẹ kò yé mi ẹ ṣe ti gbàgbé ni ọ̀rọ̀ ọlọ́run ni olóhùn ó ṣàánú fáwọn tóhùn ó ṣàánú fún a jẹ́ pé mi tí mò ń sọ̀rọ̀ ní ìkànnì west radio 89.3 FM àti gbogbo ẹ̀yin tẹ́ lórí ọ̀fẹ́ láti mọ́ gbọ́ mi káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé àánú ọlọ́run lájọ rí gbà kábíyèsí rẹ ọlọ́run kábíyèsí olódùmarè ọlọ́run ọba mi ìbárẹ̀ èmi ó yìn ọ́ bẹ́ẹ̀ ni àlémi ó kí ọ sẹ́ bẹ́ẹ̀ ni ẹ ń bá fi gbogbo wákàtí yìí dúpẹ́ ó tó bẹ́ẹ̀ ó jù bẹ́ẹ̀ lọ mo ronú jinlẹ̀ ní o a rí pé ìwọ nìkan ló lọ pẹ́ bí n bá gun yán ò ní jẹ́ bẹ́ẹ̀ ni bí n bá lọ ra àgbò funfun wá ò ní gbà lọ́wọ́ mi bẹ́ẹ̀ ni àbí n bá wá kówó wá ẹ̀wọ̀n á gbé fún ọ tó mọ náwó ni ìwọ tó fi inú báńkì àtẹnu tó fi inú ẹja àtẹnu ẹja ṣe báńkì bí n bá gbówó wá ò ní gbà lọ́wọ́ mi nǹkan ẹyọkan tó ń béèrè lọ́wọ́ mi náà ní èso ètè mi n ó sì fi fún ọ ọpẹ́ ni o n ó dúpẹ́ dáadáa kábíyèsí rẹ olódùmarè ọlọ́run ọba mi ìbárẹ̀ ó yẹ mọ́ gbórí yín sókè o gbogbo ẹ̀yìn ọ̀nà pátápátá ká gbé yín sókè ẹ̀yìn ilẹ̀kùn ayérayé ọba ògo ló fẹ́ wọlé ẹ̀ ń béèrè pé ta lọba ògo náà olúwa tó le ni o ó sì ní agbára bó ṣe ní agbára tó ó ní agbára ní ogun àlẹ́ gbé orí yín sókè ẹ̀yìn ẹnu ọ̀nà ká gbé yín sókè ẹ̀yìn ilẹ̀kùn ayérayé ọba ògo fẹ́ wọlé ṣẹ́ ta lọba ògo yìí olúwa àwọn ọmọ ogun ọ̀nà lọba ògo mo kìyìn ò ní gbogbo òbí tí afẹ́fẹ́ ìkànnì yìí ń fẹ́ dé gbogbo ẹ̀yìn tẹ̀ ń wò mí lórí àtẹ facebook mo kìyìn àyànfẹ́ mo kí ọ o báyọ̀ ńlé àyànfẹ́ mo kí ọ àbúrò mi dáadáa mo kìyìn ò ẹ̀ka alẹ́ lọ́ọ̀dẹ̀ yìí ṣé àlàáfíà lẹwà ṣé àlàáfíà mo bá yín àlàáfíà kọ́ ẹ lẹ a wà bí gẹ́gẹ́ báwa náà ṣe wà lálẹ́ ètò ní o a kò ìsinmi ọjọ́ tòní lórúkọ jésù ọlọ́run ó fi ìsinmi fún ọkàn gbogbo wa ó ní ẹ wá sọ́dọ̀ mi gbogbo ẹ̀yìn tẹ́ ń ṣiṣẹ́ tá a di ẹrù wọlé lórí èmi ó fi ìsinmi fún ọkàn yín jésù ló sọ bẹ́ẹ̀ o èmi kọ́ o ó ní àjàgà mi rọrùn ẹrù mi ṣe fúyẹ́ o jésù ló sọ bẹ́ẹ̀ o èmi kọ́ o tọ́ lórúkọ jésù kristi ọlọ́run ó fi ìsinmi fún ọkàn wa yóò dé ìgbìyànjú gbogbo wa ládénlò ayé yìí lórúkọ jésù a jèrè ayé o a sì fi ìjọba ọ̀run ṣeré jẹ torí èrè kí ni fẹ́ èèyàn tó jèrè gbogbo ayé tó sọ ẹ̀mí ẹ̀nu ẹ dákun ẹ sọ fún mi ò bẹ́ẹ̀ bá mọ̀ ọ́ kí ni yóò fi ṣe pàṣípàrọ̀ ẹ̀mí ẹ̀ tó àrọ̀ gbólóhùn bí ẹni rọ̀ góòdì ó tún ti dé lálẹ́ tòní lórúkọ gbogbo àwọn tájọ mú ètò yìí wá ṣe ti gbọ yín látòrí àwọn aláṣẹ ìkànnì yìí àwọn ọgá lọgàá ní abala ìkakọ kan area osage oni olowo button fun satawa yi ati gbogbo awon ta jo mo da se da opolopo lori eto toni ti o fi mo lo ni serere were ba se ko we loruko awon eyan yi oni emi olugbemega omotosho your radio apostle is here again ori emi bere gege ba se ko we o enembe won o jare Eku kale.

ṣe ti ri wípé ohun tá à ń pè lórí ẹ̀mí nù bí mi gan sì ṣe ń gbọ́ ó sì tún ru ìgbàgbọ́ mi sókè àfi bí ẹni pé òun ò gbọ́ orin òun rí orin ẹ̀mí ó gbọ́dọ̀ mọ múùyàn wọnú ìpele ẹ̀mí tó ga jù láti sòyàn pọ̀ mọ́ ọlọ́run ọ̀run ní ìkóríta ibi tí èèyàn bá ti bára ẹ̀ ó ní ìwọ àgàn mọ́ bànújẹ́ mọ́ ìwọ ayálégbé láńlọ́ọ̀dù ń sọ̀rọ̀ sí ọ olúwa mọ̀mọ́ tí ó ṣe ìwọ ń tiẹ̀ ó ti kàwé iṣẹ́ lòun wá olúwa mọ̀ tí ó ṣe ìwọ sì fẹ́ kàwé ó wá ń ṣe jáàmbù jáàmbù ó wá ń jáàmù ẹ ó ti jáàmù ẹ lọ́pọ̀lọpọ̀ ọ̀gbà àwọn kan mọ̀ ń pè wọ́n pòfẹ́sọ̀ lónìí nígbà ka ìtàn wọn ẹ̀ẹ́méje iṣẹ́ ẹ̀mẹsàn-án ni wọ́n jókòó ṣe ìdánwò bàbá sì ń sọ̀rọ̀ nípa ọ̀jìnì onímọ̀ ìjìnlẹ̀ pòfẹ́sọ̀ ní nàìjíríà yìí bàbá ti dákọ wọn àti ìdákọ pòfẹ́sọ̀ ṣe ti wá rí báwọn ní kí lòun là kọjá olúwa mọ̀mọ́ tí ó ṣe wọ́n ní mo bá yín kọ àwọn orin kan wá lálẹ́ ètò ní láti lè jẹ́ kí ẹni ìdánilójú wípé ọlọ́run ń bẹ lórí ìtẹ́ rẹ̀ olórin kan náà ń bì yí evangelist ojú adé òun ló kọ́ bóyá ti ẹ̀ rí àwọn kan tá à ń lùlù kó bàjẹ́ fún wọn ara wọn kan èyí tí à ń wá ọ̀nà láti gbé wọn ṣubú à ń wá àwọn kan bóyá à ń wá ọ̀nà à ń dìtẹ̀ mọ́ wọn láti jẹ́ kí wọ́n bàjẹ́ à ń wá ọ̀nà fáwọn kan láti lè jẹ́ kí ojú tì wọ́n evangelist ojú adé wọn kọrin yìí wọ́n ní ọkàn tèmi balẹ̀ o ojú ò lè tì mí ọkàn mi balẹ̀ mọ̀nà bí èèyàn bá ti ní jésù kí ní jẹ́ ojú títì bójú ò bá ti lè ti jésù ẹ ń bá ti jẹ́ ọmọ jésù ojú ò lè tì if Jesus will never fail you can never fail ọkàn mi balẹ̀ ojú ò lè tì mí evangelist ojú adé wọn kọ ẹ gbà lẹ́nu mi sà ẹ bá ń sọdọ́rin.

Tō, hōrni tī ngō mā fī fī nsī lē mā lō lā lē tō nē rē. E mō mī. Tī tī tā fī lō rī o fē lā tī pā tī lō jō mē jō bī jē sō lū a bā fā bī bō rē sē. Tī mō mī rā. Bī jē sō bā sī tī dē kō tō jō jō mē jō e mē a tēng a dō a wā nī pē kā bā jō bā o. E jō bā o rō lē rī o nī bā dō. Mē e sē nsō lā lē yī. E mō tī o. Sun lale yi eran ti pe gbogbo kirakita a fe dogun a fe dogbon baba lo sare ju orun lo baba lo sare sorun nu ayo ni wu lopolopo ijobo orun le ri onigbagbo ko si ere kankan le aye yi emba dorun lo jere so eyi ni mo fi sile fun lale toni eke le ro da da gbogbo kirakita kirikiri gale gale fulenge fulenge tọ lorúkọ gbogbo àwọn tá a jọ mú ètò yìí wá ṣe tí gbọ yín látòrí àwọn aláṣẹ ìkànnì yìí Henry Ozaki ó ń lọ lọ́wọ́ bọ́tìn ni bí mi bá ti dìde apostle chiko emeka àwọn ni wọ́n jókòó látùtì mú wa rìnrìn àjò ìgbà ni nínú orin ni o olúgbèmí ga ọmọtọ̀ṣọ́ ló kọ tèmi your radio apostle titi ojo mejo ta o ma pade bi jesu lo abafa bibo re sey emi ateyin nkan kun ni se mi wa o ire o double